0: Sauce. This is
1: Jordan.
2: 105.5 FM. This is Jordan 105.5.
3: Station with a voice for entrepreneurs.
4: Kotito lati gbadura fun gbogbo abiyamo.
5: Lóní ọjọ́ Tuesday, ìwà àtọmọ rẹ ní parẹrẹ nílẹ̀ alàyè. Bàbá mi gúdúgúdú ọlá, bàbá mi gúdúgúdú ọlá. Ẹ ṣeun tẹ́ ẹ dá wa sí tilẹ́tilẹ́ tẹbítẹbí tẹ́rátẹ́rá. Ọba mi adúró ti ní nípa ìṣòro. Ọba mi àpáta gàgàǹgàgà. Agbó kọjá ọgbó mímọ́ mímọ́ ọlá aláàfin àjọbọ o. Àwa gbé ọgá yẹn ológun fún ọrẹ ọ̀fẹ́ ńlá yìí gbogbo ilé apariwo. Yes, Pastor Fakeye Emmanuel, Baba Alábíyamọ yín ló gòrí afẹ́fẹ́. Àkúnlẹ̀ yẹn wà tọ́mọ rẹ yóò gba eré láti ẹ̀ní lọ. Sori àdúrà ti tòní ó wà fún gbogbo ènìyàn tọmọdé tàgbà. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ìgbé ayé tó ní ipa rere láyé. Kí ẹ̀dá ó pẹ́ láyé bí ìmẹ̀tú sẹlà kò dàbí pé kó ní ipa rere ní ayé. Ipa rere tó o bá kó ní ilé ayé òun làwọn ènìyàn yóò fi máa rántí rẹ. Bóyá lo mọ̀ wípé ipa rere tó o bá kó ní ilé ayé àwọn ọmọ rẹ náà yóò jèrè rẹ. Èyí àbá ìwọ náà yẹra rẹ wò. Tó o bá lè gbé ìgbé ayé rẹ débi pé tó o bá síbì kan mọ́ àwọn èèyàn mọ̀ wípé ò sí mbẹ̀. Ìyẹn túbọ̀ sí wípé ò tí ì máa gbé ilé ayé tó nípa. Ó kúrò ní ṣọ́ọ̀ṣì, àwọn ọmọ ṣọ́ọ̀ṣì mọ̀ wípé ènìyàn kúrò ní ṣọ́ọ̀ṣì. Wọ́n lé ń bi sí àwọn èèyàn gan mọ̀ wípé ò wábi ṣẹ́ mọ́. Ó kúrò ní àdúgbò kan wọn tí ẹ mọ̀ wípé ò sí mbẹ̀ mọ́. Ó fi ayé àwọn kan lẹ̀ wọn tí ẹ mọ̀ wípé ẹnìkan fi ayé wọn sílẹ̀. Ìwọ ọmọkùnrin yìí ó fi ayé rẹ sílẹ̀, ìyàwó gan tí ẹ mọ̀ wípé ó ti fún un sílẹ̀. Ó wá ìpàdé mọ̀lẹ́bí àwọn èèyàn gan tún mọ̀ wípé ò wá. Àwọn tó sọ wípé ò bá wọn ṣọ̀rẹ́ mọ́ níṣe nínú wọn dùn wípé ò bá wọn rìn mọ́. Ọ̀rọ̀ rẹ rí bẹ́ẹ̀ nítorí ò tí ì ní parere nínú ayé tá a wà yìí. Ó ní àwọn kan tó bá fi ilé ayé rẹ lẹ̀ pẹ́rẹ́ báyìí. Wà á mọ̀ lára ọmọ rẹ gáàsì mọ́ lára. Nítorí ìwà láàyè wọn nínú ayé rẹ ó ní ipa rere. Tó bá dè ṣàkíyèsí wípé ilé ayé tó ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí ò tí ì ní ipa rere lórí ilẹ̀. Iṣẹ́ rẹ ò ní ipa rere, ìgbéyàwó rẹ ò ní ipa rere, ayé rẹ ò ní ipa rere. Àkókò rẹ láti faraya olùfẹ́. Màá rò kó jí lójú oorun nítorí àkókò díẹ̀ ní gbogbo ènìyàn ní láyé. Nítorí Jésù rán ẹ wá sílé ayé kó bá lè nípa rere ni. Wà á faraya nínú àdúrà lẹ́ni sà. Nítorí ẹni tí ò bá faraya yóò fara mọ. Wà á bèrè fún oore ọ̀fẹ́ kún oore ọ̀fẹ́. Wà á bèrè fún ọgbọ́n kún ọgbọ́n. Wà á bèrè fún ìmọ̀ kún ìmọ̀. Èmi àti ẹ mọ̀ wípé ìpele tó yẹ kó wà kọ́ leléyìí. Èmi àti ẹ mọ̀ wípé ìpele tó yẹ kí ọmọ rẹ kó wà kọ́ leléyìí. Èmi àti ẹ mọ̀ wípé ìpele tó yẹ kí iṣẹ́ rẹ kó wà kọ́ leléyìí. Pásọ̀ èmi àti ẹ mọ̀ wípé ìpele tó yẹ kí iṣẹ́ ìránṣẹ́ rẹ kó wà kọ́ leléyìí. Ọmọ iléèwé yìí wọ́n gán mọ̀ wípé ìpele tó yẹ kó wà kọ́ leléyìí. Àyànmọ́ rẹ tóbi ju ohun tí àwọn ènìyàn ń rí lọ. Àyànmọ́ rẹ tóbi ju ìpele tó fi ara rẹ sí yìí. Ó yẹ kó nípa rere débi wípé wàá jẹ́ ìbùkún fún àwọn ìran rẹ tó ń bọ̀. Èmi ò fẹ́ kí àyànmọ́ rẹ kó dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa. Ó dáa bó ṣe ń yọ̀ wípé orí yàrá kan kọ́. Ṣùgbọ́n má gbàgbé wípé àyànmọ́ tó gbé wálé ayé ojú àyànmọ́ yàrá kan lọ. Lóòótọ́ ló ra ọ̀kadà, ó wẹ̀ inú gbogbo ènìyàn dùn. Ṣùgbọ́n má ì tí ì yọ̀ jù. Nítorí àyànmọ́ ẹni tó yẹ kó máa wọ aeroplane ló gbé wálé ayé. Ṣé orí ọ̀ríjínà ayé rẹ tó yẹ kó o máa lò ó yàbẹ̀rẹ̀ sí lò tọmọtọmọ. Ó kéde ní orúkọ Jésù, ó yàbẹ̀rẹ̀ sí lò sẹ̀. Ìdí àtìtumọ̀ ìwà sáyé rẹ gan yóò bẹ̀ sí farahàn. Bàbá màmá gbogbo wa la mọ̀ wípé bí gbogbo wa ṣe ń jí láàárọ̀ tá à ń wọlé lórúkọ abáàlẹ̀ nípa rere ni. Ṣùgbọ́n bí ò ṣe yọ yóò yẹ kó o mọ̀ wípé nǹkan kan ló kù. Àní tó bá fẹ́ gbé ilé ayé tó nípa rere láyé. Jẹ́ sọ fún ẹ wípé Ọlọ́run nìkan ló lè jẹ́ ó ṣeé ṣe. Yé máa gbọ́kànlé ìmọ̀ rẹ. Yé máa gbọ́kànlé agbára rẹ. Yé máa gbọ́kànlé ọgbọ́n orí rẹ. Yé máa gbọ́kànlé ilé ìwé tó lọ. Ìwọ tó ń wá ọkọ yé máa gbọ́kànlé ẹwà rẹ. Ẹnìkan ni mo fẹ́ kó gbọ́kànlé tí ṣe Jésù. Bíbélì wípé bí kò jẹ́ pọ́lú ọba kọ ilé ni àwọn tí kọ wọ́n ń ṣe lásán ni. Bí kò jẹ́ pọ́lú ọba pa ìlú mọ́ fijilanté ń ṣe lásán ni. Yé ń gbàdúrà fún ọ òní ṣe lásán. Ọmọ rẹ òní ṣe lásán. Ìdílé yín òní ṣe lásán. Ẹni wáyé asán. Ẹ ò ní pòforòfo. Láti èní lọ gbogbo wọn ti fìmọ̀ ṣọ́kọ́ wípé abẹ́ bọ́ lọ́rùn rìn láti lè nípa rere láyé. Òun lá fi jẹ́ wípé tí àwọn ènìyàn bá rí nǹkan tí Ọlọ́run padà fi ayé wa dá. Wọ́n sọ nínú ọkàn wọn wípé Ọlọ́run ṣòjóró ni. Wọ́n ti gbàgbé wípé Ọlọ́run tí à ń sìn kìí ṣe Ọlọ́run òjóró. Bí kò ṣe Ọlọ́run tó fi ìfẹ́ àti àánú han àwọn ènìyàn rẹ̀. Ibikíbi tó bá wà tó ti ń gbọ́ mi ní àárọ̀ yìí jáde kúrò nílé láàárọ̀ yìí mò ń tẹnu mọ́. Ọmọ rẹ tó mọ̀mú kúmu tó fàfàkùfà kò lè gbé ilé ayé tó nípa rere pẹ̀lú bó ṣe ń ba lọ yìí. Ọmọ rẹ tí gbogbo ará àdúgbò fi o lè mọ̀ ó lè má nípa rere pẹ̀lú bó ṣe ń ba lọ yìí. Ọmọ rẹ tó ń gbé ọkùnrin mẹ́wàá lẹ́ẹ̀kan náà ó lè má nípa rere pẹ̀lú bó ṣe ń ba lọ yìí. Mi ò mọrú ìlàkọjá tó o ní máa gbébọ̀ láàárọ̀ ìjésù máa yanjú ẹ̀. Omi òjò ni kó o mú wá tó o bá ti ń bọ̀ mo ti kéde rẹ̀ tó. wani bi omi ba bale o gbodo nipa ase Jesu ni loruko Jesu wa nipa rere tomo tomo Barnabas nipa rere nu si awon apostoli ori kerin loruko Jesu wa tomo re nipa rere Priscilla ati Aquila nipa rere nigba aye won loruko Jesu wa tomo re nipa rere Joseph nipa rere ninu ile bi re loruko Jesu alomo re ma nipa rere nile baba re nile iya re o ma nipa rere mama iwo gan wa nipa rere nile alaye igbesi aye Daniel nipa rere ni akoko re loruko Jesu ani wa nipa rere igboya Esther lo je nipa rere loruko Jesu wa tomo re nipa rere Solomon nipa rere nile baba re o ya wa nipa rere David nipa rere nile Jesse ani wa nipa rere nile baba ti ya re Isaac nipa rere nile Abraham ani omo re nipa rere nile baba re Jacob nipa rere ni aye loruko Jesu wa nipa rere Maria ya Jesu o nipa rere laye wa nipa rere Elizabeth ya John Baptist nipa rere wa nipa rere Olorun awon to ti ga loniki so wo pe iwo na ni parere wa ga laye o ni wale aye lasan wa ni eri lori ebi re o wa gbo iroyin ayo lori awon omo re wa bori oto ni lara o omo re ko ni di omo lomo omo ni dota re omo re ko ni wo gbo ogun iwo omo re ma gbeja nla o omo re ni sonu lojiji Ezekiel chapter 12 verse 29 oso ko ni doru ninu leyin o omo re ni dala re o ni pa omo re ni tete Matthew 15:13 irugbin ni rajade ninu generation ta wa yo mo re oni didakuda ogo mo re ma tan fun gbogbo araye ri oni rogo esa la lobo o de ni rogo esa gbele ro yi o ire kutukutu owuro re to so ro ya gba pada o iwa laye mo re ko ni bi aye ninu aye atamoti ye ko ni ta o ero re re okan re lori omo yo wa si ibuje ibi kibi to ba fese te orun ba gba be fo tomo tomo o doka si chore o gba wa roju raye gba re re nile omo re o oni lo si bayo gba ire re wa gba ire tomo tomo o oye kan mi re ma joba lori ota o ai oro lele isa iwe owe 30 verse 12 ireti pipe yo pada ni testimony o Roman chapter 8 verse 18 a fi oro ati ola ke tomo tomo latoni lo wa fi rorun je won mo o ko pa lase o ya lo lojo ayo ifa lojo wedi omo re wa ri gele we o loruko Jesu o ma ye lojo inawo omo re o sam 190 verse 126 o tu akoko anti yo ya lo loko ti e hey ade orire oni sidanu enyo okunrin yi ojo orire yi ni to niyawo o ya lo niyawo ti e o eyi te wa ise eyi te joko sile o to ge o orun pese ise gidi o 123 ti o lo pe bi kan lo ti bere odo iwa ati emi ni re o ti bere o Obadiah chapter 1 verse 5 ogo ma re ko ni wole lojiji o ni fo mo bu o ati be o pariwo danu fun mi emi lokan eni gba mi leni o ya iwo ni re kan igbe yawo kan promotion kan ise tutu kan ire ape wa wo kan idile re o o ya lo jeun bi oba lo na yi gba re pada si rere tomo tomo omo re oni di awati jade anu te ri gba lana ye ko ni ka kuro lara re leni o ayo oni binu ba ma waja alayo bayo oni suku lori omo omo re oni pade ogo afini se yeye o omo re oni se aye omo re ma mo ke ogo omo re ma tada le o ayo oni se omo re mu fun ibi o yo pade ase ni lore ma wo be Jesu oluwa wa engineer gbe ri kan si mo tin lokola
0: mo darapo mi ti baba labi amo lati bi odun kan seyin mo si ruju ere olorun lopolopo ninu aye mi emi mo si wa yi ni wo plane ri mo wa de ni to wo plane wa lati wa wo awon omo omo mi baba ipe yi pe mi pupo mo ti de ṣugbọn ti mo ba ti de emi na ma wa yoju se e ba mi yan olorun logo
5: mama baba ipade ya o aro ni ago mesan to ba ti nbo mu eniyan merin marun wa bo le ri ko lagbadu ejaye leko lona AIT yen so fun olokada ko gbe lo si classic arena hall wa ri re gba gbogbo eniyan ma da ore ma jemu lori omo laaro yi lati gbe to radio yi laruge fofore lori omo kankan ni gbogbo eniyan ma da loruko Jesu aye oni fi kunle re sofun owo to te yi wa fi gbonje omo dojo ale ikede pataki fun eyan omo olorun o ola ni ojo ibi iya labiyamo Olorun baba labiyamo o aye lo wa hallelujah
6: hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si account details yi 30 34 34 7 07714 lẹ́ẹ̀kọ́sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
7: From Lagos, this is
1: Jordan. 105.5 FM.
2: This is Jordan 105.5.
3: Station with the voice for

0: Oluwa o emi wo ogun oloni ti n ba lo mi oni rinjina Oluwa fa ijoba ogun yen na ya laaro ki si dominira lowo re adua male parobia le katatata rigabo sotoliama rata pakano rigeto elin brabosh yesu oluwa wa
1: amen
0: nibi to de gbogbo okan gbomi le gbororo le oruko yesu
1: amen
0: owo ina ko koja lo
1: amen
0: bo ti ma lo mi atororo yen ko jo asegun lo ogun oni bori iwa ye iwo lo pada bori ogun o ti ri be ko je pada yesu oluwa wa amen nibi ta de won na kasam nice bo tin kasam nice eh gbagbo pe nkan koko kan ma wole ba kasam 3 si o pada wa yin olorun ati 29 ibe lugun yen wole si yesu oluwa wa amen nibi ta de gbogbo kan ja joko engineer gbe alo dia gbe ara
2: ori community mi tope olaniyan pe ti mo ti ataro ni shop mo wonu mi okan mi o bota o ku de ka close ni bi se wọ́n lóun fẹ́lẹ̀ bọ́ọ̀mù kéèké ṣe inú wájú bí tí mo ti ń ṣiṣẹ́ mo wọ́n ní kó lọ bá àwọn ṣeré ibi tó ti ń bọ̀ padà báyìí mọ́tò kan tó ń bọ̀ láti inú street bó ṣe ìyàgbà bóyá ìṣubú sílẹ̀ nìyẹn bó dẹ̀ ṣe ìṣubú ó dìde ó ń bá mi ṣeré àwọn ni kì í fi òrí àti rọ́ọ̀bù wọ ẹsẹ̀ àtàpá ẹ̀ mo dẹ̀ fi wọ mo ṣe wọ tó mu wá kàn sẹ́yìn wọ́n ní pé mo ti mo kàn sẹ́yìn kò mira kò ṣéèkì lẹ́yìn mi kí n tẹ́lẹ̀ mo ní pé mo ti dákẹ́ sẹ́yìn mi mo ṣáà fi gbàgbọ́ gbé lọ sí general sultan mi gbé po fún ọgbà lọ́wọ́ mi o mo gbé gba ìfàkọjà yìí lọ́dún college road fún ọgbà lọ́wọ́ mi o ẹnìkan wá ní kí n máa lọ lùtù ní yábà ní ìdí àràbà láti agége mo wọ yábà mo wọ̀ dí àràbà mo ṣàdé lùtù wọn náà mo ti mo gbé ìwọ ni o ti kú mo nírọ o kò ní kú sẹ mo náà mo yóò kú mo ní ẹgbàá lọ́wọ́ mi kẹjọ wọlé mo ní fẹ́ bọ́lọ́ sọ̀rọ̀ 5 minutes mo wá bọ́ mo wá bọ́ sí ọwọ́ ní kí n máa wọlé kí n bọ́ta tí wọ́n mọ̀ sí mo gbọ́ ọtún kú mo wá bọ́ sí ìtàlẹ́nu gate mo ní ọlọ́run láríwájú àgbàbí tó bá dalẹ̀ pé ní o bó tó bá sì dalẹ̀ pé ọmọ yẹn gbọ́dọ̀ kún mọ́ mi lọ́wọ́ ẹyọ kan ṣoṣo tó wà lọ́mìn lélẹ̀ wọ́n gbọ́dọ̀ kú ọ gbogbo àdábí tó bá dalẹ̀ pé ọmọ yẹn gbọ́dọ̀ kún mọ́ mi lọ́wọ́ lọ́sẹ̀ ni wọ́n á gbọ́mù ẹ̀ wọ́n ní mi ò gbé o ẹ lọ yẹ̀wò wọ́n gbọ́dọ̀ kú wọ́n dẹ̀ ní kú lórúkọ jésù mo ṣàbẹ̀rẹ̀ sí máa gbàdúrà ọlọ́run láríwájú ọmọ yẹn gbọ́dọ̀ kú ọ ẹyọ kan ṣoṣo wọ́n mi lọ létí wọ́n wọ́jú ẹ̀ wọ́n gbọ́dọ̀ kú lọ́lẹ̀ kò gbọ́dọ̀ kú lọ́wọ́ mi mo ṣàbẹ̀rẹ̀ sí máa gbàdúrà nọ́ọ̀sì ẹ̀ lókè òní kò kú mọ́nà máa tún kúnlẹ̀ ẹgbẹ́ lọ́sẹ̀ mo kú sí àwọn kúkọ́ mo gbé wa ọlọ́kùn mo gbé wa mọ́lọ́kùn mo gbé wa ọṣà ọgbẹ́ wọlé wọ ìlọ́kù ọ̀nà ẹ̀ máa lọ gbé sínú kí ni mo ní wá gbé lọ mo ní kò kú ẹ̀ máa lọ gbé sínú táwọn kú wa o mo ní kò kú àlàyé ni o kò kú bọ kò kú o kò ṣe yọ ọṣẹ ẹnìkan ṣe lọṣà lọ fi kí ni kò sí imú ẹ. ọsídìí ni wọn fi sí nímú o. kò pẹ ọṣọlọmọ òkú lọmọ bọọlù òkú ṣe tí mo yá ọlọrun ògbàdúrà ògbàdúrà ọlọrun òkè yìí gbàdúrà ọlọrun kò
0: ṣe. ẹgbẹ́rin tèmi tó pé ọlá níyàn ọmọ tí ọmọ kékeré ń ṣeré ọmọ rẹ̀ kékeré tó pọ̀ sẹ́yìn ni mọ́tò lọ yà tọmọ yẹn ti ṣeré mọ́tò bá gbá ọmọ yẹn ẹ máa gbọ́ ìyá rẹ̀ ó pọ̀ sẹ́yìn wọn ní kọ́ forí sí nígbà tí mọ́tò lọ tán lórí pé òkú ọmọ ló gbé sẹ́yìn wọn ni wọn gbé káàkiri hospital wọn gbé lọ lé epo wọn ni kán máa gbé lọ dí àràbà wọn gbé dé di àràbà wọn ló ti kú wọn ni kán lọ gbé sáàrin àwọn òkú ìyá rẹ ní ẹ fún òun ní 5 minutes òun dá ọlọrun wọn láàrin iwájú mọ ẹ jẹ kóun bá sọrọ fún 5 minutes péré ní ìṣẹjú márùn ó lóun sọ pé àdàbí tí n bá dalẹ̀ pé nìkan ló máa gbókù ọmọdélé wọn láwọn nọọsì ló ti kú ó ní ẹgbà lẹyìn wọn ṣàgbà wọn gbọ ọmọ yẹn wọn ló ti kú ọbẹ lọ gbé sáàrin àwọn òkú ẹ máa gbọ ìyá rẹ kí gbèsè ọlọrun wọn láàrin iwájú wọn ni wọn gbà ọfọ sí ìsinmi ibi tọmọ ti jí tó di alààyè nìyẹn tí ó kú mọ ìyẹn túmọ sí pé ó pe ọlọrun ìpè ìpè sì dá lóhùn mọmì dá ló ń gbọ mi nílé tóun náà ńlá lóhùn ìkórìtà bẹẹ kọjá orí ọfẹ tọmọ obìnrin yẹn rígbà wọn náà rígbà ọmọ òní kúnú ẹ lórí ayé òní fikú ọmọ sí ẹrọ ọmọ tó ní òní accident ọ̀tá òní pamọ́ ẹ lọ́wọ́ lójijì yéèsù olúwa wa amen níbi tá a dún fẹ́fẹ́ afẹ́ rí ránṣẹ́ ẹ máa rìn tó wa lọ́wọ́ lóṣooṣù lọ́dọọdún ní gbogbo ìgbà wọ́n sọ nọ́mbà ni kò ti bá mi sọ̀rọ̀ ní ti òwúrọ̀ yìí gbogbo ilé tó gbé ń gbọ́ mi ìwọ ṣá bá mi sọ̀rọ̀ ìwọ sọ nọ́mbà yóò sì dára fún ẹ bọ́ ti ń pè fún ẹ ẹ wọ́n máa kọ́ sílẹ̀ kájọ́ fojú rojú mẹ́ bóyá.
1: 08033 46 28

0: ẹni tó jí òkú ọjọ́ kẹrin pẹ̀lú oyún nínú nígbà tí òkú ti kú tọmọ sì ń gbénu ẹ̀ sọ̀rọ̀ pọ́mọ náà tó wà láàyè ni àtọmọ àtòkù ló jí dìde mi ò ní ọgbà gbọ́ kò sí tọ́kàn mi kò sí tí jésù bá lè ní thomas nínú ọmọlẹ́yìn kí wá ní tèmi tí ní lẹ́yìn ẹ̀yin oníyè méjì ẹ̀yin aláìgbàgbọ́ ẹ̀yin tẹ́ ẹ bá gbàgbọ́ kígbe bàbá mo gbé ọ̀gà ọlọ́run òjijì ó ṣe gan yàgò yájú ọkùnrin ogun ìwọ ni ọpẹ yẹ títí láìláwó máa yìn ọ títí láìláwó máa gbé ọ̀gà alágbádá ìṣefìrí ẹyí sọ̀tún ẹyí sósì wòlíì ọ̀dẹ́kúnlé epaphras ní sọ fún yín pé ó sorí repo láàárọ̀ yìí ẹ dìde nílẹ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ wá mọ̀ ẹ gbé ẹsẹ̀ mẹ́ta síwájú òní ni 23 nọ́mbà tí ò ṣe pin ni àgbógbó ìgbà tá a bá ti kan nọ́mbà tí ò bá ṣe pin èmi kì í fi ṣe awéwà ẹ kàn kí aleluya ńlá aleluya ńlá yẹn yóò jẹ méje ògo yóò jẹ mẹrin 11 náà ò ṣe pin kò sí tó fi lè pin lẹ́yìn 1 àtara rẹ̀ mọ̀mọ́ kan ń gbọ́ mi láàárọ̀ yìí olúwa sọ fún mi pé gbogbo àwọn tó ṣùbù ayé rẹ kìkì ẹ̀tàn ni wà á gbọ́ ìkìlọ̀ yìí olúwa ní inú ni kò mọ́ bá sọ ìgbà tí ọ̀rọ̀ ẹ bá tó di testimony tán ni tó mọ sọ jáde ìwọ náà kíyèsí gbogbo tó bá lọ fẹ́ ṣe báyìí wọn ti gbẹ̀yìn lọ bọ́ ṣe àwọn tó mú mọ́ra ìkà ni wọn ara àwọn nǹkan tí ò jẹ́ kí ìyanu rẹ̀ ṣẹlẹ̀ nìyẹn èmi ni mo pre ti ẹ̀ sà mo sì tún ti bẹ̀rẹ̀ sí mẹ́nu mọ́ odi méje lọ gbọ́dọ̀ wo tí wọn náà bá mọ́ bá wọn so ẹ̀rí mi ò wáṣù láàárọ̀ yìí inú ní agbára ọlọ́run gbogbo ẹyin tẹ wà lẹ́kọ̀ọ́ ẹ gba wòlíì ọ̀dẹ́kúnlé epaphras lálejò ẹnìkan ní níbo pásítọ̀ tóbi ẹ wá bá ń sọ bíi tí mò ń bọ̀ now ẹ wá gbọ́ n tí mò ń bọ̀ wá ṣe but ẹ jẹ́ kọ́kọ́ sọ bíi mò ń bọ̀ nà ẹ kọ́lẹ̀ láàrin wákàtí kan àbọ̀ péré ni.
1: ní gbogbo bí tá ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní ìyànà pàjá ẹ wọ mọ́tò tó ń lọ gate bus stop tẹ́ ẹ bá ti dé gate bus stop ẹ gbé ọ̀kadà tó ń lọ abẹ̀sán.
0: ẹnìkan níṣẹ́ ẹ̀ ní wá sórí facebook bóyá tí n bá ń lọ lójú ọ̀nà màá mọ̀ sáré sọ̀rọ̀ ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún bí n bá ń lọ tí n bá ti bọ́ sínú ẹnìkan níṣẹ́ ẹ̀ ti dẹ́kọ̀ọ́ ni mo ti dẹ́kọ̀ọ́ lágbára ọlọ́run bí n bá ti ń lọ síbi program tí ó wáyé ẹnìkan ní láago mélòó ní 9 ó lè jẹ́ 9 to 10:30 wọ́n kàn fẹ́ fọwọ́ kan mantu láàárọ̀ yìí ni àwọn ará ẹ̀yin tẹ́ wà lẹ́kọ̀ọ́ nǹkan méjì lẹ́ ń gbọ́ àṣẹ màá gbàdúrà fún yín màá fọwọ́ kàn yín ẹ fọwọ́ kan mantu lọ́wọ́ mi ó di méjì ẹlẹ́ẹ̀kẹta ẹ kọ́kọ́ yín lẹ̀ wọ́n ní kí n gba oko èèyàn 150,000 ẹnìkan níbo làwa tá a wá wà níbi tó jìnnà mò ń bọ̀ lọ́dọ̀ yìí ń gbà láìvù báyìí ni àwọn tí wọ́n bá ń bọ̀ sí 7-7 ó ní kí n prepare anointing oil méjì ìsìn tá a ṣe rí ni kí n tó tún ṣerú ẹ̀ ó tún di september because ó ti force birthday ìyàwó mi báyìí women convention ọdún yìí force birthday ìyàwó mi hallelujah ńlá méje ogun mẹ́rin gbogbo ẹni tó bá wá wa ké wọ́n á ránṣẹ́ ìyanu ẹ̀ látọ̀run wá tí ò lè fòókè ẹ̀yin tẹ́ ẹ bá wà lórí ilé òkè mọ́ra land mọ́jà wọn ti ń bẹ́ń sáré orí ti ẹ mú somebody shout 7 hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ogo mẹrin ogo ogo ogo ogo sa odi meje lo gbọdọ wo e mo ti je n sọrọ eje n fele idato mi engineer eje mama yo side.
2: Orúkọ mi ni Yetunde, mo wá láti Òkín Bíbáyì. Mo jẹ́ oníbísí torí ọmọ tí mo lóyún lé ọmọ ọdún mẹ́fà ni. So bàbá mi wá sọ níjọ yẹn pé ẹ wá ní ká da ikùn délẹ̀ ní ìta bíbá yìí mi ò mú oṣù yẹn jẹ mantu lélẹ̀ mo dá ọmọ padà
0: báyìí wọn dá mantu ilẹ̀ ní ká ṣe kí mo ní kẹ ṣe.
2: Ẹ ní ká da ikùn délẹ̀ ní ìta bíbá yìí ní òjò tó ń rọ̀ níjọ yẹn
0: pé àwọn ojú olúwa
2: àwa táwọn ojú olúwa mi ò mú oṣù yẹn jẹ mo sì gbé ọmọ wá àti mantu.
0: Ẹ gbọ́ ọmọ yín wá kí ló kọ ọmọ yín.
2: Ẹ rí ìfẹ́
0: mo ra àánú gbà kíkẹ́ ohun rẹ o gbogbo ẹyin tẹ́ ń wojú olúwa fún ọmọ kan fi ohun òkè ṣe àmì wàrà àánú gbà tó o bá ti lè gbọ́ràn inú ìgbọ́ràn ni ìyanu wà
3: e lo si ta ninu ojo e lo jobale eyin te ba fe omo won si lo be ba si ti bi omo yin tan e da mantu yin pada mantu won mu wayi emi lo tun ri bi oluwa se nbe ti emi nbe laye mo so tele se tun fe bi si e tun bi si ki nu yin ko sisi ki oni majemu anu ko foyin le beji
0: nowe ki ngbadua ko si foke ni igba marun iyanu to tin kan lekun fun ni ojo pipe gbogbo eyin te ba gboran kokan o lojiji in the name of Jesus Christ o di alakoko ti mo fe mu laaro yi oni mo pe ni odi eru the war of fear o di buku ni sa ki je yan gba yanu bo mi o ti so nkan kan ni pe gbogbo eyin te wa leko won ni ki lo mama fi owo le awon eniyan 6000 ma gbo wole yin e fowo kan mantu lowo mi ko ju be lo olukuluku o si ma lo aseyan ni ana bi ogo se nje ti olohun ni Jesus City o ni ki nka gbogbo awon eyan yen to ba ti pe 150000 ki stop e awon 150000 yo pade mi ni Jesus City London 7 obo si ojo Tuesday ni women convention ta si de London 7 on the 7 last day re titi wojo Sunday ibade weje we mo ni convention ni lele kanje kan lo nilu but on the 7 yen lagba woli olorun alaye lalejo intercontinental overseer ni Redeemed Christian Church of God baba wa baba ti en na ka le jaye ni agbare ni to ni aye atorun enikan ni baba ka le jaye be ni awon ni won si de pade yen pelu ase ati majemu emi o fi anointing oil meji ma si gba testimony awon ti mo lo gbo wole leku loni ma mo gba jade testimony ni mo gba ti baba fi de iyen number 1 ni ola iyen ni wema ma mu mantu yen dani gbogbo eyin o mo fowo kan ma tun gboko yin le loni gbogbo eyin ti mo ti yan eyin le mo ba mi gba oko awon eyan le e ko sinu plain sheet of paper titi ti o fi di ojo yen ni ma mo gbadua enikan ni be ni sa lagbare ni to laye atorun lola ni wema ma tun gba oko gbogbo awon eniyan oba ajo mo church oba amojo mo church oluwa ni gbo ko re to ba di ojo Thursday enikan ni se ninu isin meji itola ikan ni agun mejo abo titi di bi owo agun mokan la si meji la elekeje o bere ni agun merin ma tun gba oko gbogbo awon eniyan yen le awon candidate ti o so eri ni ma gbadua fun yin gan bi mo se n lo gbadua laaro yi agun mesan ni ma wa but eje nkokko so bi mo nbo na e kole laarin wakati kan abo pere ni
1: ni gbogbo bi te ba ti nbo e bole ni iyano paja e wo moto to lo gate bus stop te ba ti de gate bus stop e gbe okada to lo abeson stadium
0: laarin agun mefa abo si agun meje abo agun mefa abo si agun meje ma sare yoju sori Facebook ori YouTube mi si lori Facebook ori YouTube nikan ma ti yoju lagbara Olorun ni aro yi e kan ri mi ti mo ra duro bayi 15 minutes abi 20 minutes pere ma lo ti n fi gbadua laaro yi lori YouTube ma kan so tele si omi ni ohun te tun fomi se bi e se se lana ma tun so o di announcement meji gbogbo eyin omo Olorun gboran o oluwa ni ke gbadua fun oko yin ati akobi omo yin oko yin ati akobi omo yin gbogbo eyin mo oko yin se n gbo mi ati akobi omo yin awon omo yen oko yin e bere awe ago meji la osan ni tele yo waye iyen ni ojo Thursday ni wema ago meji la osan a si gbadi ago meta ni ago meta awon oko yo wa gbe yin won ro nje lowo te fi break mo si sakobi omo re na a mo se ape ni adua india awon ti mo se mo nla ona a fe la ona foko e te ba ni photo e mu dani bi e ba ni photo akobi e mu dani e mu aso kan to dabi aso iwo lowo because e gbe oko yin pon ni e wa fun oja mo pe ki olohun ko gbe oko yin jade ewa e jade lenu ona gbogbo enu ona church enikan ni mo to wi wele ri instruction Olorun ni awon ti won oba ti fo ko le ma tun gbo ko won a tun register won yen na awon ti oba ti fi owo kan mantu wo tun fo owo kan to ba di ojo Thursday iyen be to ba wa di ojo Friday gbogbo gba ola pade nu so en ba le wa gbogbo awon okunrin patapata won ra agbon dani enikan ni Friday oda ose yo se re ni ni igbaradi fun women convention enikan ni woli emi so roju oda engineer mama inseju epe ejo soro
4: oruko mi ni odekunle temitayo lati osogbo
5: se tun bo yen ri odekunle temitayo
4: mo dupe lowo olorun ori oke yi nigbati ma oko join join ni
5: 2023
4: ben eko ni mo ti join won nigba yen ore mi ni mo wa lo ti mo fi lo si eko join lo ba lawon mo nlo pastor kan won gbadura be pe kin ka lo ni ewe nla mo de fe lo raja ni mo ba tele abade be baba mi se de bayi ati mama mo ba be si gbadura lo ba nko join ni baba mi nfo omi si gbogbo eyan lara ni eko ba se nkorin awa na banjo mangbadura mangbadura ba se nkorin bayi baba se fo mi si wa lara omi ba tan nigba to fi dodo mi
5: omi tan
4: baba ni eyan are eko e ni omi o e kan pe rayin ni aro mi sale gbe
5: emi o ni pa robo ngba ta nfo mi ti wo mi gbe wa mo won si npe ra won laro mi sale gbelegbe o si nkankan omi gbe
4: ti baba mi se ni o ya e bo si ta to e po lohun lo pe mi bi riyan se sele wa lori njo yen niyan
5: ojo ba bere olohun ya mo sanu to ba ku iseju kankan siri o tu olohun kan bojo kan se sababi na ni ojo ti o su toro lekan na ire to reti ko yo si olodise aisha omi tan orun rojo ti o wa so ki mo ni ki gbogbo eyan se
4: eni ka wo lojo yen pe kojo
5: oge eni kan na nbe me nko wa nbe o tan
4: pe kojo yen kan wa ni ara
0: nice mo nbo inu mi si mo dun sa baba wo ni e mo mo fanu mo se gbogbo to ba sele sa babi ni ki eni ti o ni iyanu yen o le ba ri iru e mo tun lo se leko nisin emi e mo ai mo ye nkan ta prepare to ba gbo ti mo so nkan kan ki se pe be na mo se prepare re emi olodun lo gbe jade oh emi mi mo si tun se bebe bi itatijo fun awon to ba le gboran laaro nisin o ni ki mu anki ti baba yen fun mi baba yen lo fi amantu yen le mi lowo baba kale jaye ti won bo ninu service wa ni on the 7 o fe mi won fe mi won fun yawo mi ni waju eni to ni aye atun so eti won fun mi oje 24 eti won fun yawo mi oje 24 awon eyan fowo kan laaro yi agbara nla kan be nkan teyan mo fi transfer ase aso nbe nibe opa nbe nbe onje nbe nbe o wa ni ki momo gbadua fun won be ni sese ni ola na ni wema olorun so fun mi pe gbogbo number ti ba si take ki mo gbadua lo fun won ti owo iyanu fi kan won eyan ayan fe nibo le wa to ba le gboran laare won to fo re se sababi iyanu abami o to kan o testimony ri o si to pada jade asiri niyan o fun gbogbo awon mo olorun asiri niyan o mama yo ti soro te engineer e je ngbo to fe so
4: bata wa se te wa ni ore meta le ma pe njo yen bi pe ore yen e ma daru konkan me ta e to de ma se ni ojo yen kile to su emi o de mo pa ma nda ore mi wa ni o mo wo dani emi mo ba sanwo e
5: e bo re yin sanwo
4: mo sanwo e mo tun san te ko lo wa nti e ko lo nge o tun sanwo temi na emi se wa se tan ti mo lo nu oja lo raja o san mi to ti je mi lowo ti pe o se pe mi na wa ni pe e jo ma return e san ninu owo yin o o ye send o yen si mi ninu e code mo ta gegegege time ira tun fe ta property daddy wa ben to fe ra na tun se pe mi niyan emi de tun ni olori e bi won ba ye send owo si mi niyan baba mi de so pe owo meta yen pe eleketa en to ba ti call le tele yo tun call mi to ba se wa kuro menjo ati join lo ti e ki won gbe eri mi sugbon pastor demola ni gba tin ba kan ile yen pe ke eri yen kun dada
5: I love that
4: to olorun wa kara pe mo ri so leni so ile elekeji yen baba mi
5: elekeji e ti pari e na ngbo
4: two bedroom flat meji
5: na we le nla lo olorun ko bu iya yi mo duro gege bi iko atiriju eledumare gbogbo eyin te wa bi laaro yi to lo nkan ina ni pe lati oni ilo o ni fagidi je o ma to ìṣẹ́jú kan kí àṣírí rí ó tú. Gbogbo ẹni tó wá bí lónìí ló náírà ìrànlọ́wọ́ òjijì ọmọ jáde. Ẹ jókòó ṣe ẹ̀yin lẹ kọ́lé ni.
4: Bẹ́ẹ̀ni sà.
5: Múra yín.
4: Bẹ́ẹ̀ni ilé ẹlẹ́ẹ̀kejì gan ni, ilé ṣàgàràjì ni mo kọ́ ti àkọ́kọ́ sí.
5: Kí mo lẹ kọ́ yìí ṣe?
4: Ọ̀nà Ọ̀ṣun Jẹ́là ló wà.
5: Ẹ kọ́ ilé ìṣe, kí lẹ ṣe?
4: Àbí rẹ́ǹtì ni sà.
0: Ẹbí rẹ́ǹtì.
5: Ẹ gbà. Ẹ lóhùn gan, ẹ kọ́, ó tó bẹ́ẹ̀.
4: Ọlọ́run ọdẹ kúnlé o bàbá mi, Ọlọ́run òjijì bàbá rere, arúgbó ọjọ́ Ọlọ́run fẹ́ bá rì wọ́n, ọba tó tojú aláṣẹ jù bomi gbígbóná, ẹni tí ò mà náà yín, tí ò mọ̀ ní yín, tó wá sọ wípé níbo lẹ ṣe ṣe, ẹ sọ fún pé kó lọ jẹ̀yà tí ẹ jẹ, karùgbó ọjọ́ ọkọ́ tó sẹ̀ gan yín dògo.
5: Kò sọ̀rọ̀, kò sọ̀rọ̀ mọ́. Màmá yìí ọkọ̀ kẹta. Kí lẹ̀ ń ta gan?
4: Red maid ni.
5: Ẹ máa ń ta. Ẹ tẹ́wọ́ mọ́ dìde o. Kó lọ ẹyọ kankan sí àmì, iṣẹ́ owó rẹ yóò tó ọjẹ.
0: Ìyá náà compose orin Tèmítáyọ̀ Ọdẹ́kúnlé. Bóyá báwọn èèyàn bá ti ń jẹ́ Tèmítáyọ̀ àná yín ti máa pọ̀ lára wọn. Ẹ wo gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, mo fẹ́ wàásù mi ọmọ tí ń mú mi lẹ́nu lẹ̀. Ọjọ́ tí ẹ̀dá bá gba Jésù, òun ló bẹ̀rẹ̀ sí bọ́ kúrò lọ́wọ́ ẹ̀mí ẹ̀rù. Èyí tí mo fẹ́ fi síde nìyẹn, odi búkú tí wọ́n ń pè ní odi ẹ̀rù. Mo mi ò ní sọ nǹkan kan. Wọ́n ní kí n gba register, kí n lọ sí, kí n lọ gba registration àwọn èèyàn 150,000. Àwọn mọ̀ ń gbà káàkiri báyìí. So bí mo ṣe ń lọ sí Èkó, mọ̀ ń lọ gba 6,000. Ó le jù bẹ́ẹ̀ lọ o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ mọ bá mi register. Ẹ̀yin brothers, ẹ̀yin sisi mi tẹ́ ẹ ti pinnu, ẹ̀yin sister tẹ́ ẹ ti fẹ́ register àwọn èèyàn. Bí wọ́n bá ṣe ń wọnú camp, bẹ́ẹ̀ ni kọ́ lọmọ fokọ́ lẹ̀. Gbogbo àwọn ọkọ̀ yẹn, bẹ́ẹ̀ ni màá gbé lọ, màá lọ gbé òkúta lé ní Jesus City. Bẹ́ẹ̀ ni màá ṣe gbà ní Wema lọ́la ní agbára ẹni tó láyé àtọ̀run. Bẹ́ẹ̀ ni ṣe gbà ní ọjọ́ Thursday nínú ìpàdé àwọn àwẹ̀ tí àwọn obìnrin fẹ́ gbà fún ọkọ wọn àti fún àwọn àkọ́bí ọmọ wọn. Ẹ jọ ya fọ́tò ọkọ rẹ, yà lọ́wọ́, yà sónú fóònù ẹ, bó ṣe pọ̀n nìyẹn, mú aṣọ tó ṣe pọ̀n nǹkan. A fẹ́ pọn ọkọ rẹ, a fẹ́ pọ̀n kúrò nínú ìyá, a fẹ́ pọn àkọ́bí ẹ, a fẹ́ pọ̀n kúrò nínú ẹbí. Gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run títí tí ó fi di 77 women convention. Bẹ́ẹ̀ lẹ́ mọ̀ rí oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n mọ̀ wọlé. Ìṣòro ó wáyé ní ọjọ́ Friday fún gbogbogbò àwọn ọkùnrin nìkan ní ọ̀rọ̀ àgbọ̀ndání. Ẹnìkan ní ọkùnrin nìkan. Bẹ́ẹ̀ ni sáwọn nìkan wọ́n wà dájẹ ni èèwọ̀ ọkùnrin ọ̀gbọ́dọ̀ dájẹ àfi tó bá fẹ́ dáyà jẹ. Ẹnjìníà ẹ jẹ́ ń gbọ́ kàn sí kí n fi mọ̀ sí lọ.
6: Praise God Church. Orúkọ mi ni Ọmọ́tayọ̀ Láríwájú. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run arúgbó ọjọ́. Dúpẹ́ lọ́wọ́ bàbá mi. Ẹ ṣeun gbogbo ìgbà. God will continue to renew your strength. Jesus. Mo ọmọ mi kan lo àwọn méjì wọ́n fún kan ní permanent residence ní Canada.
5: Wọ́n fún PR ẹ̀.
6: So wọ́n fún ọkọ ẹ̀ ní citizenship. So òun wá send kí ló ń jẹ́ sí mi pé kí n wò ó pé wọ́n sọ pé welcome home. Mo wá ní èmi like Nigeria, wọn bá ní welcome home. You are still a citizen of Nigeria.
5: Èyí lẹ sọ báwọn orí pé èyí tí ì dán.
6: Praise God. So òun máa ń sábà gbọ́, mo dẹ̀ máa ń send omi, mo ti sọ mo máa ń send omi àti òróró sí wọn. Bí ìbá tiẹ̀ ní nǹkan mi, omi àtòróró yẹn, wọ́n máa ń lò gan. So ìkọ́nu wọn náà máa ń gbọ́, ó wá lọ ṣe exam. She's a lawyer, but ó wá lọ ṣe, ó wá lọ sí law school. Ó lọ ṣe final exam in law school. Ìgbà tó dọ̀hún, a ṣáà máa pè pé I'm scared, màá ní kó má bẹ̀rù. But there was a particular time tó a ṣe program ní Wema. Ṣé bàbá ní ká máa bèrè fún ojú rere àti àánú. Wọ́n wá fún wa láwọn passages kan, mo wá kọ jáde, ó sì wà lórí fóònù mi. Mo wá send ẹ̀ sí, ó wá lò ó. So alẹ́ ọjọ́ kan tó wá ń pray, ó ní ibi tóun ṣí, tóun fẹ́ kà, òun lọ invite ẹnìkan pé káwọn jọ kàwé. Èmi ò ń kọ̀ darí sí ọmọbìnrin yẹn. Òun wá sọ fún ọmọbìnrin yẹn pé ibi tóun ṣí yìí, pé kó jẹ́ káwọn kà. Ó ní fortunately ibẹ̀ yẹn lọmọbìnrin yẹn náà ṣí. Àwọn ṣàjọ ka.
5: Wọ́n jọ ka ibì kan náà.
6: Ibẹ̀ yẹn. Wọ́n nígbà táwọn máa dé
5: exam
6: yẹn ló jáde.
5: Ibi wọn kà yẹn.
6: Bẹ́ẹ̀ni sà, a question carries 25 marks. Tó bó ṣe ju bible sílé wa ni mọ̀mí, ó wá pè mí pé this can only be God. Pé fẹ́ àánú lohun ri gba to bi egun e kan se wa gbo lo wa ni ki send link wa sohun
5: ti e ta nse yi
6: ben sir link ta ma nse to o wa join pa to ma join onise to nse won fe mo ofise yen sile gba la tun se program ise on to nwa ise to o wa wa nle o de join ni emi a wa pe won awa ma rerin wa la won ti join ma ma pe gbogbo won ni kankan to won so fun mi pe won ti join ni mi wa dun yi to wa wa se yen wa ni ah mommy pe kin se mo wa send link o wa join pa to ma ri se ori se meji la America ori offer meji sorry ori offer meji ise yi to wa daju ninu gbogbo se yen lo wa mu o wa ma n pe mi to ba ti kini kan ani kin lo ba baba mi ani ni a ise be nta n se ni ko ma join n to ba ti fe ko ma so fun olorun mo dupe lowo olorun lodumare o ti bere ise yen ni 2 weeks ago about 3 weeks ago n sin o dupe lowo arugbo ojo thank you very much sir
5: ya e pe lo mama lo ni ba won marun won a fun rere temi lorun sit down mama yi ki awon omo yin o ma ni igbega le igbega nice ga gbo nkan won lo ma won ni e lo ba nba baba won da won sare da lo awo e se be e ni lo ko mo ri pastor yin ti an ba ti wi ni ko tele so gbogbo iwo ton sare tele woli ton sare tele pastor ti won gbe omo ra inaku na re o se po to da olorun re mo da jesu mo gba jesu gege bi oluwa atolugbala mo tele wa su ti n ba ti n so yi olorun o lo mo omo bi woli se ri lowo olorun be na ni pastor se ri be na ni wo to n gbo mi le se ri ko lo mo omo mo je mo to o je mo o lenu to fi le so o ni oluwa ni mi o gbodo fi ko yin ni because iwo to ba se pe woli lo n wa ki jo woli ba ku ojo yen logo re wo mi e je menu ku nbe mo mo gbo nkan kan laaro yi orisi ore meta ni mo fe pe bi nti ya yen so na nu oro ore to je pe tiri o ni se pin eni kan bi bo o le san 4000 o le san 2000 o le san 1000 ko si bi tiri se le pin ti o ni ku o si le san 5000 asiri awon atayo bibeli ni asiri oluwa nbe pelu awon eni to beru e to ba ti wa fi iwubo yen lele bere n to ba fe kan to ro pe oluwa nkan bayi ni mo fe eje nde mo account number church re fun gbogbo awon to ba fe se kan try re oni ni 23 number ti o se pin pelu 3 ko se pin eja wo ti baba mi ologun ajobo danwo ninu ipin rawo e nti mo gbo ni o to ba ni deja re ke sa fi pa se o ka fi owo re se radio program hello account number yi o gbe yin te ba fe se de 1966 36 38 73 1966 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yin o ba si wole elele 2017 42 90 47 2017 42 90 47 First Bank ni yen Comfort Life Mission International ni yo tun gbe jade eyan omo Olorun ti won bi loni da iwa kunle kin to gbadua fe eyan omo Olorun ti won bi ese bibeli ti gbogbo won ka loni iwe Isaiah chapter 13 titi wo 18 Isaiah 13 to 18 oh inu mi se ndadun gbogbo eyin te wa leko enikan ni nibo pastor Tobi e wa ba nso bi ti mo nbo
1: ni gbogbo bi te ba ti nbo e gbole ni iyana paja e wo moto to lo gate bus stop te ba ti de gate bus stop e gbe okada to lo abesan
5: e je so pe ago mesan laaro ni mi o wo be lagbare ni to laye atun nkan meta mo si nbo wa se papa si ni laarin 30 30 minutes mo ti pari gbogbo e mo n gba registration lowo bayi ati n foko le o ki n to mo lo gbogbo eyan omo Olorun ti won bi loni atẹyin omo Olorun te mark wedding anniversary yen wa kunle mo fe so tele si aye yin oni ni 23 number ti o se pin ni mo so tele si aye yin ibukun ti aye oni ba yin du ire to je ti yin nikan kemi mi mo ko gbele yin lowo gbogbo eyin te mark wedding anniversary yin na idunu ko mo subu lu ayo ile yin oni baje in Jesus name gbogbo eyan omo Olorun fe send the testimony e lo number e jo loud ko neat 080 88 71 65 66
0: 080 88 71 65 66. Send the message ire atanu ko bayin. You are blessed. It is well with you.
7: From Lagos, this is
8: Jordan. 105.5 FM. Value, innovation, radio has never been this excited. This is Jordan 105.5 FM.

0: Jésù Olúwa, mo pàṣẹ àwọn aláàánú tó nílò, atolóore,
1: tí o ta
0: lé lọ,
1: kí
0: wọ́n padà wá. Àdúrà rẹ
1: jẹ́,
0: àdúrà rẹ
1: jẹ́,
0: o tó fẹ́ dà láyé
1: yẹn,
0: ó yà lọ dà, Olúwa yóò bùkún ẹ, àwọn tó máa
1: sponsor
0: ẹ, débi ògo wa, Ọlọ́run rán wọn wá, gbogbo ẹni tó
1: sponsor
0: ogun ayé ẹ, ẹ̀mí wọn lọ sí. Tó bá mú ẹ kó gbọ́ mi
1: lẹ́ni,
0: àwọn ìpàdé tí mo tò lẹ́wọ̀n
1: kì í, àfi
0: tó bá súnmọ́ bí tó
1: wà,
0: tó bá tilẹ̀ súnmọ́ bí tó wà,
1: o
0: gbọ́dọ̀ gbégbèsè àṣẹ Olúwa ni.
1: So
0: tó bá wà
1: Lagos State,
0: òróró tí mo ti jẹ yín láti
1: 2 weeks,
0: o ti di méjì
1: báyìí,
0: méjèèjì máa kó fún ẹ láàárọ̀,
1: mo
0: gbàgbé àgbọn ẹyọ
1: kan,
0: onílọ́jọ́ májẹ̀mú
1: ìbùkún.
0: Lórí iṣẹ́ yín
1: o, over our career,
0: gbogbo Lagos State,
1: so all over Lagos State,
0: anywhere tó wà,
1: anywhere you may be,
0: ó wà ní Korodu,
1: even at Korodu,
0: ó wà lẹ́pẹ́,
1: ó yà tẹ̀pẹ́,
0: ó wà lájà,
1: ó yà tajà,
0: ó wà lágége,
1: ó yà tagége,
0: ìsọlọ,
1: ìsọlọ,
0: Badagri,
1: Badagri,
0: anywhere,
1: ibikíbi,
0: ní gbogbo Lagos
1: State, all over Lagos,
0: pàdé mi,
1: meet with me,
0: pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run,
1: my gate of God,
0: mi ò ní lónìí,
1: today this very day,
0: gbogbo ayé tí ẹ wà ní area Badagri,
1: don't talk to me around Badagri,
0: àti agbègbè rẹ̀,
1: and the virus,
0: èmi ò mọ bó ṣe máa rìn,
1: how you go about it,
0: ó ní ìpàdé kan,
1: there's a program,
0: tábọ̀ wá ṣe lọ́dọ̀
1: yìí. You are coming to do your place.
0: After the crossover.
1: Èmi
0: sọ tẹ́lẹ̀,
1: I prophesy.
0: Àṣeyọrí.
1: Success.
0: O ló máa ṣe
1: o. Sàbí your portion.
0: Ẹni tó ran ogun rẹ lọ́wọ́.
1: Ẹ máa support your
0: body. Ẹ̀mí ẹ̀ kó lọ
1: sí. Ṣé ilé ẹ̀kọ́
0: yìí. Ọwọ́ ẹ̀.
1: Spread your hand.
0: Ọwọ́ ẹ̀ dọwọ́ ìbùkún.
1: Your hand are blessed.
0: O dọwọ́ ogun. O dọwọ́ owó. O dọwọ́ ọ̀la. O dọwọ́ ọ̀la. Ìgbéyàwó yóò ní dàgbà. Ẹ̀rí bá ti ṣe. Ẹ̀rí ọ̀nà.

explosive device gẹ́gẹ́ bí wọ́n ṣe pé ni wọ́n fi sábẹ́ ọkọ̀ tó bú gbàmù ọ̀hún tó sì bú gbàmù lẹ́yìn tí wọ́n ṣíná ọkọ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn ṣe wá tẹ̀síwájú kọmíṣánná ọlọ́pàá ó tẹ̀síwájú pé àwọn ti gbé ọkùnrin tó farapa níbi ìbúgbàmù náà lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye tí ìwádìí sì ń tẹ̀síwájú láti mọ bí àdó olóró náà bó ṣe dédé dú àti bó ṣe dé abẹ́ ọkọ̀ náà ìròyìn pọ̀ lábẹ́ ìròyìn ọ̀hún ṣùgbọ́n kọlọ́run ọba kó máa fi ìṣó ẹ̀ kó máa fi ṣọ́ gbogbo wa náà ní ẹ gbà chẹ́ńjì ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn daily post àti punch láàárọ̀ tòní

lórí ìròyìn tí mo mú nínú ìwé ìròyìn punch yẹn náà ni ìròyìn daily post gbé eléyìí jáde wípé kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ èkó ìyẹn ọ̀gbẹ́ni fatai tijani ó ti fi dá gbogbo àwọn tí wọ́n ń gbé ìpínlẹ̀ èkó káàkiri wípé kí wọ́n fọkàn balẹ̀ o wípé èyí tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí pé irú ẹ̀ kò ní ṣẹlẹ̀ mọ́ àti wípé kí gbogbo wọn wà ní ojú náà ni alákàn fi ń ṣọ́ orí gẹ́gẹ́ bí kọmíṣánná ṣe tẹ̀ síwájú ó ní kí wọ́n má fi ìpayà kí wọ́n má fi sára o tìjáni ní sẹ́rí ìṣọ́jọ́ ọjọ́ monday náà ni ó fi hàn olùgbé ìpínlẹ̀ èkó lójú wípé ẹ wò ó ẹ fọkàn yín balẹ̀ àwọn ọlọ́pàá a ti rí dájú pé iṣẹ́ wa àmúlele báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wípé ibi tí wọ́n ti ń ta èròjà ohun tá a fi ń ṣe bàtà ìyẹn shoe materials market eléyìí tó wà ní mushin ìyẹn ní ìlú oshodi níbẹ̀ ní ìpínlẹ̀ èkó náà ni kọmíṣánná ọlọ́pàá ti ní ìdúgbàmọ̀ ọ̀hún ó jẹ́ ohun tó dunni lọ́kàn gidi gan ni o wípé ṣùgbọ́n o kí àwọn ará ìpínlẹ̀ èkó kí wọ́n máa fi ojú ṣọ́ọ́rí o gẹ́gẹ́ bí alákàn náà bó ṣe ń fi ojú rẹ̀ bó ṣe fi ń ṣọ́ọ́rí ó wá ní àwọn agbófinró àti àwọn ẹ̀ṣọ́ aláàbò wọn á wà káàkiri tìbútòrò ìpínlẹ̀ èkó láti máa rí dájú pé ètò ààbò ó dúró digbí ní ìpínlẹ̀ èkó fún àwọn ara agbègbè ọ̀hún ó wà nínú ìwé ìròyìn daily post òun náà kí ìròyìn eléyìí tí mo mú láti inú ìwé ìròyìn punch ó kì lẹ́yìn lẹ́ẹ̀kan ẹ lọ gba change ìròyìn ọ̀hún kẹ́yìn náà ṣẹ̀rí ẹ̀ gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ èkó ìyẹn ọ̀gbẹ́ni fatai tijani gẹ́gẹ́ bí wọ́n ṣe ń bá àwọn ará ìpínlẹ̀ èkó gẹ́gẹ́ bí wọ́n ṣe ń bá wọn sọ̀rọ̀ ó wà ń bẹ̀ ẹ lọ gba change ẹ̀ láàárọ̀ yìí ó kéré tán èèyàn tó tó 18 àgbẹ̀ òun ni wọ́n ní wọ́n ti gbẹ̀mí wọn báyìí o bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ṣe léṣe tí wọ́n farapa yánnayànna níbi ìkọlù kan eléyìí tó wáyé ní ìlú kan tí wọ́n pè ní kawe ní ìjọba ìbílẹ̀ múṣeré ní bokos ní ìpínlẹ̀ plateau gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé sínú ìwé ìròyìn daily post ìyẹn láàárọ̀ tòní ẹnìkan tó jẹ́ olórí ọ̀dọ́ fún gbogbo agbègbè ọ̀hún ìyẹn bokos ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ christopher luca òun gangan náà ló fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníwèé ìròyìn daily trust ìyẹn lánàá tí ń ṣọjọ́ ajé monday gẹ́gẹ́ bó ṣe ṣàlàyé pé nǹkan bíi 11:00 alẹ́ ní ọjọ́ àìkú òun náà ni ìkọlù ọ̀hún ló mà wáyé o ó wá ṣàlàyé fún àwọn akọ̀ròyìn pé ìbẹ̀rùbojo ó wà lára gbogbo àwọn tí wọ́n wà ní agbègbè ọ̀hún o tó sì jẹ́ wípé àwọn àgbẹ̀ ó fìdí ẹ̀ múlẹ̀ pé àgbẹ̀ tó tó 18 ni wọ́n gbẹ̀mí ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sì ṣe léṣe yànnàyànnà ẹ fẹ́ ṣẹ̀rí ìròyìn ọ̀hún ẹ bá nínú ìwé ìròyìn láàárọ̀ tòní daily post náà ló taari ẹ̀ síta láàárọ̀ yìí

jẹ́ mú eléyìí jáde láti inú ìwé ìròyìn Nigerian Tribune wọn ni àwọn ọ̀dọ́ kan ti fi ìbínú wọ abilé wọn ti fi bi ìbínú wọn ti fi wọ abilékọ kan jáde ní àhámọ́ ọlọ́pàá eléyìí tí wọ́n dáná sun ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ lẹ́yìn tí ìròyìn kan gbalẹ̀ kan wípé abilékọ náà jí àwọn ọmọdé gbé ní agbègbè Maraban ni Jos ni ìjọba ìbílẹ̀ Igabi ní ìpínlẹ̀ Kaduna ìbẹ̀rù bojo ó gbalẹ̀ lágbègbè náà torí àwọn ara àdúgbò wọn kọminú lórí ìròyìn ìjínigbé àwọn ọmọ wọn ni ìròyìn náà lè wípé níbi ìpéjọ kan tí wọn ti ń wàásù ní obìnrin ọhún wà táwọn fẹsùn báyìí làwọn kan sáré gbé e lọ sí àgọ ọlọpàá tó wà ní agbègbè náà láti fún ní ààbò àti kí wọn lè ṣe ìwádìí rẹ àmọ́ ò ọ̀rọ̀ bẹ́yìn yọ nígbàtí ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ yabo àgọ́ ọlọ́pàá náà tí wọ́n sì sọ pé káwọn ọlọ́pàá jọ̀wọ́ arábìnrin ọ̀hún fáwọn báyìí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ìlú obìnrin náà tí wọ́n sì tún dáná sun ò ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kaduna ti bẹnu ẹ̀tẹ́ lu bí wọ́n ti ṣekú pa obìnrin náà lọ́jọ́ kọkànlélógún oṣù kẹfà ọdún tá a wà yìí lórí ẹ̀sùn pé ó jí ọmọ gbé o alūkkóró

Iléeṣẹ́ ọlọ́pàá DSP Masa Azan ó ṣàlàyé nínú àtẹ̀jáde kan eléyìí tó fi síta wípé àwọn ọlọ́pàá gbìyànjú láti dáàbòbo obìnrin náà ló jẹ́ kí wọ́n fi sí àtìmọ́lé wọ́n ní ṣùgbọ́n o DSP Azan ó ní ọ̀rọ̀ bẹ́yìn yọ nígbàtí ọgọ̀rọ̀ àwọn ọ̀dọ́ fipá wọ àtìmọ́lé ọlọ́pàá tí wọ́n sì ṣekú pa abilékọ náà agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ó sọ pé ọmọ bíbí agbègbè Maraban Jos ni arábìnrin náà iléeṣẹ́ ọlọ́pàá ti ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìwà ọ̀daràn èyí tí ó burú jù jáì tí ó sì lòdì sí òfin DSP Azan ni kò sí ẹni tó ní ẹ̀tọ́ láti gbẹ̀mí ẹnikẹ́ni tàbí láti fọwọ́ pa ìdá òfin lójú iléeṣẹ́ ọlọ́pàá ni àwọn tó fọwọ́ òfin tí wọ́n fi ọwọ́ pa ìdá òfin lójú náà gẹ́gẹ́ bí àwọn ti di afurasí tó sì jẹ́ wípé tí wọ́n sì ṣekú pa obìnrin náà gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ó tún ni àwọn sì ń wá àwọn èèyàn míì eléyìí tí wọ́n kópa nínú ìṣẹ̀lẹ̀ náà torí pé àwọn gan fúnra wọn ti di afurasí o torí pé wọ́n ti pààyàn wọ́n sì gbọ́dọ̀ fi ojú winá òfin DSP Azan sọ pé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà ni yóò fojú winá òfin kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ kaduna CP Rabiu Muhammad ti wá kìlọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá kò ní fojú re wo àwọn tó ṣiṣẹ́ ìdájọ́ eléyìí tí wọ́n dá láti ọwọ́ ara wọn fún afurasí ọ̀daràn tàbí àwọn tó ṣe ìkọlù sí àgọ́ ọlọ́pàá ọ̀hún ìwé ìròyìn Nigerian Tribune gbé ìròyìn ọ̀hún jáde gbàgàdà láàárọ̀ tòní ẹlẹgbà tí ń jẹ níbẹ̀ láàárọ̀ yìí ẹ̀ bá lẹ́kùnrẹ́rẹ́.

ẹ jẹ́ padà sínú ìwé ìròyìn daily post yẹn fún ti òwúrọ̀ tòní gẹ́gẹ́ bó ṣe wà nínú bẹ̀ wọ́n ni ẹni tí ó jẹ́ igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá yanyan lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn dig adégòkè fáyọ adé wọ́n ti sọ̀rọ̀ lánàá òtí ṣọjọ́ ajé monde wípé kí ọgbọ́ ọmọ orílẹ̀‐èdè nàìjíríà kan fọkànbalẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní ìpínlẹ̀ ọ̀yọ́ wípé gbogbo ẹ̀ṣọ́ aláàbò pátápátá náà ni wọ́n ti ń ṣiṣẹ́ láti rí dájú wípé yíyọ àwọn ọmọ iléèwé àti àwọn olùkọ́ wọn eléyìí tí wọ́n wà lákàtà àwọn ajínigbé eléyìí tí wọ́n jí gbé ní oríire ìjọba ìbílẹ̀ oríire ní ìpínlẹ̀ ọ̀yọ́ wípé wọn yóò jáde láyọ̀ àti àlàáfíà gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀síwájú ó ní ó dájú ohun tó sì dáni lójú bẹ́ẹ̀ orin tí èèyàn bá mọ̀ kọ lèèyàn tẹnu mọ́ ó ní ohun tó dá àwọn lójú gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ni wípé gbogbo àwọn ọmọléèwé ọ̀hún àti àwọn olùkọ́ náà ni wọn yóò jáde láyọ̀ àti àlàáfíà tí nǹkan kan kò ní ṣe wọ́n igbákejì ọ̀gá àgbà ọlọ́pàá tó ti wà ní ẹ̀ka ti apá ilẹ̀ yorùbá ń bí òun náà ni wọ́n sọ̀rọ̀ ìyẹn adégòkè fáyọ adé òun ni wọ́n sọ wípé ó di dandan o kí gbogbo àwọn ọmọléèwé àti àwọn olùkọ́ eléyìí tí wọ́n wà lákàtà àwọn ajínigbé tí wọ́n ṣọṣẹ́ ní oríire local government ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn yóò jáde pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ìyẹn náà wà nínú ìwé ìròyìn daily post láàárọ̀ tòní ẹlẹgbàtí

Wọ́n ní ikọ̀ ológun àjọ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo. Wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí eléyìí tó lọ́rìn lórí ikú ẹnìkan tó jẹ́ àgbà nínú ìjọ Kerubin and Seraphim Church. Ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ẹ̀dà Ọmọ́tayọ̀ Fájànà ni wọ́n pe orúkọ rẹ̀. Wọ́n ní eléyìí tí wọ́n bá òkú rẹ̀, eléyìí tí wọ́n sì rí nínú ilé ìtura kan, eléyìí tí wọ́n ló wà ní Akungba àkókò ìyẹn àkókò South West local government. Níbẹ̀ ni wọ́n ní wọ́n ti bá òkú àgbà ìjọ ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé wípé ìwádìí ti ń lọ, wọ́n ní ẹni yìí gangan náà ló wà nílé ìtura ọ̀hún, kì í ṣe fún nǹkan tẹ́yìn ń rò. Wọ́n ní wọ́n ní ẹ̀sìn tí wọ́n fẹ́ ṣe nínú ìjọ ẹ mọ̀ tẹ́ bá invite èèyàn ẹ gba yàrá ìtura fún pé kó sì sinmi náà kó tó di pé wọ́n wàá pè pé dádì ó ti tó àsìkò tẹ́yìn náà preach tẹ́ sì gbàdúrà fáwọn èèyàn. Wọ́n ní ó wà nínú ilé ìtura ọ̀hún, eléyìí tí wọ́n ní wọ́n fẹ́ ṣe, eléyìí tí wọ́n ní wọ́n pe àkórí rẹ̀ ní Head Prayer Warrior. Níbẹ̀ náà ni wọ́n ti ṣàlàyé wọ́n sì ní ìjọ tí ó fẹ́ lọ ṣiṣẹ́ ìránṣẹ́ òun ni wọ́n pè ní Ògo Orímọládé sí Anest Church tó wà ní Òkérìgbò. Níbẹ̀ náà ni wọ́n ní ó ti fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ kó tó di wípé wọ́n kàn dédé rí i pé wọ́n ṣílẹ̀kùn wọ́n sì bá òkú alàgbà ọ̀hún ìyẹn Ọmọ́tayọ̀ Fájànà wọ́n bà nínú rẹ̀. Ṣùgbọ́n àwọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti ní ìwádìí ti ń lọ báyìí lórí ikú òjíṣẹ́ ọlọ́run náà. Ẹ̀bà nínú ìwé ìròyìn Daily Post náà láàárọ̀ tòní. Wọ́n ní lánàá tí ń ṣe ọjọ́ ajé Monday owó wa lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ó ti wà ní $1,369 sí dọ́là kan. Ó ní kọ́bọ̀ náà nù tẹ́ńkọ́bọ̀ $1,369 tẹ́ńkọ́bọ̀ sí dọ́là kan lánàá tí ń ṣọjọ́ ajé Monday. Gẹ́gẹ́ bí ìgbéjáde eléyìí tí ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè Nàìjíríà Central Bank of Nigeria eléyìí tí àwọn fi síta tí wọ́n sì ṣàlàyé wípé ó dàbí pé bóyá múṣemúṣe rẹ̀ ó tún ṣe díẹ̀ tí ó jẹ́ wípé yàtọ̀ sí ọ̀sẹ̀ tó kọjá tó wà ní $1,370 45 kobo ìyẹn lọ́jọ́ ajé tó kọjá. Ṣùgbọ́n báyìí lẹ́nu lọ́lọ́yè lẹ́nu àná só ní $1,369 òun ni wọ́n ní owó wa ó wà sí dọ́là. Ẹ bá já wálẹ̀ díẹ̀ sí dáadáa ká lè gbádùn owó wa nítorí ojú owó Nàìjíríà yí ti ń rí bíi tipẹ́ o kọ́lọ́run ṣàánú. Ìyún náà wà nínú ìwé ìròyìn Daily Post ìyẹn fún ti òwúrọ̀ ti tòní. Ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́. Ẹ jẹ́ mú ìròyìn lè lórí ọ̀rọ̀ Sunday Igbodò. Wọ́n ní òpin ọ̀sẹ̀ tó kọjá ìròyìn nípa ìjínigbé àti ìpànìyàn eléyìí tó wáyé ní òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó di ohun tí gbogbo ayé ń sọ pé àwọn kinní ti wọlé sí wa láwà. Wọ́n sì tẹ̀síwájú pé èyí kò ṣẹ̀yìn fídíò kan eléyìí tó gba orí ayélujára níbi tí Sunday Adeyemo ti ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igbodò tó ti ń bá olórí àwọn Fulani sọ̀rọ̀ ní ààfin ọba ìlú Igbodò tó sì ti fi ìtara hàn lórí bí ètò ààbò bó ṣe mẹ́rẹ̀ ní ìlú náà. Igbodò fẹ̀sùn kàn pé àwọn Fulani ni àwọn afurasí eléyìí tí wọ́n ń jí àwọn èèyàn gbé ní agbègbè náà àti pé òun kò ní káwọ́rọ̀ ní ìlú bàbá.

0: àwọn kí òun máa wo àwọn tí wọ́n ń wò wá wèrè ìwà ìjínigbé wọn yìí kọ́ sínú wéròyìn ní ìbọn àlèsọ́lé ìbẹ́ tí wọ́n ń jiyàn gbé láti máa dún ìlúrú ìgbòho fẹ̀sùn kan pé àwọn ajínigbé eléyìí tó gbé aláboyún àtàwọn ọmọ rẹ̀ béèrè fún owó ìtúsílẹ̀ láti tú àwọn èèyàn náà sílẹ̀ àmọ́ níṣe ni wọ́n pa ẹni tí gbogbo owó lọ fún wọn láì tú àwọn èèyàn wọn sílẹ̀ ọ̀hún 100,000,000 naira ni àwọn ajínigbé náà kọ́kọ́ béèrè fún láti pa ìtúsílẹ̀ àwọn èèyàn náà kí wọ́n tó dín owó ọ̀hún kù sí 150,000 naira ilé tí a kò wọ́n rà.
1: Good music and vibes.
2: Awesome talk every day, all day.
0: Báyìí kan. Àwọn tó wà ní àhámọ́ àwọn ajínigbé náà kò tí gba ìtúsílẹ̀ ipe ìròyìn tán ní Sunday Igbòho tú wọn lẹ̀ wọn ni kò rí bẹ́ẹ̀ o. Ẹ wo ẹ lọ gba chẹ́ńjì ìròyìn ọ̀hún jáde nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ bá ń bẹ̀ ó wà ń bẹ̀ láàárọ̀ yìí.

ìròyìn pọ̀ tó jáde láàárọ̀ ìṣùgbẹ́jẹ́ kan mẹ́nubé léyìí níwọ̀nba ojú òpó tí ń ṣẹ́jú wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn èèyàn wá ti wà ń bẹ̀. Wọ́n ní àwọn àgbáríjọpọ̀ àwọn ọmọ Árèwá ìtamọ̀ sí Árèwá Consultative Forum àti àwọn àgbàlagbà ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà ló ní wọ́n ti ń ṣe kìlọ̀kìlọ̀ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà pé ẹ ṣeré nǹkan tó ṣe. Ẹ ń fi orí ọ̀ka ẹ fi ọ̀rọ̀ mú tẹ́ ẹ bá gbìyànjú láti

láàárọ̀ yìí ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ ẹ jẹ́ gan mú àwọn kókó kòkò kókó ilé tó ṣe pàtàkì kì fi kí ìròyìn mi lẹ́yìn kì tó ṣi ojú òpó lẹ̀ láàárọ̀ yìí wọ́n ní ọwọ́ àjọ ọlọ́pàá ti ìpínlẹ̀ rivers ó ti tẹ àwọn kan o eléyìí tí wọ́n ní wọ́n ń gbìyànjú láti wà láàbí ní ìpínlẹ̀ rivers ìyẹn náà wà nínú ìwé ìròyìn wọ́n ní àwọn ọmọ ogun orílẹ̀-èdè nàìjíríà wọ́n gba èèyàn tó tó mẹ́ta ó dín ní àádọ́ta ẹ̀yìn àwọn ikọ̀ wíṣúàpù ní ìpínlẹ̀ borno bákan náà ni wọ́n ní ìwé ìròyìn gbé jáde pé ọlọ́pàá wọ́n rí ẹni ọkàn ilé tí ó nù tí wọ́n pè ní ogtd wọ́n ní wọ́n rí ọkọ̀ ẹni tí ó dìdólóògbé ní ìpínlẹ̀ ogun eléyìí tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí amóhùnmáwòrán ogtv wọ́n ní wọ́n ti rí ọkọ̀ lexus rẹ̀ wọ́n rí wọ́n ní wọ́n ti rí o eléyìí tó jẹ́ titẹ ẹni tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí amóhùnmáwòrán ti ìpínlẹ̀ ogun yẹn tá a mọ̀ sí ogtv kí

0: ọmọ táyé bí ni wọ́n ń pọ̀ 09063352 hello.
1: Hello.
0: Ẹ ká rẹ̀.
1: Ẹ̀ṣọ́.
0: Bàbá.
1: Àkójú wọn.
0: Ẹ̀ṣọ́.
1: Oníbàjẹ́ wọn ní kọ̀ọ̀kan wa.
0: Àmì Èdùmarè.
1: Àkóṣe ìlú.
0: Àwa ni ẹ̀ṣọ́.
1: Ìlú yóò ní dàrú.
0: Àmì o.
1: Ìgbà tí ìlú bá dá sáwọn onífẹ́ ní kọ̀ọ̀kan wa ṣàwájì.
0: Àmì.
1: Nípa ètò ọ̀rọ̀ ààbò. O jẹun tí àlè ṣe ká má mẹ́nu bá gbogbo àwọn nítorí inú bí everybody.
0: Ara ń kan Gaza.
1: Nǹkan náà tí mo kàn fẹ́ kí àwọn ará ilé ká máa béèrè lọ́wọ́ ara wa tó rù mí lójú. Ó rù mí lójú, ẹ jẹ́ kí gbogbo máa béèrè lọ́wọ́ ara wa nínú ilé àdúgbò bí tá a bá wà. Kí ló fà á tó jẹ́ pé gbogbo owó tíjọba àpapọ̀ ná lórí ààbò fún àwọn ọ̀gá ológun? Kí ló dé tí wọn ò yọ ẹ jẹ́ ká máa béèrè lọ́wọ́ àwọn tó wà nídìí ètò ààbò?
0: Kọ́rọ̀ má dàbí ìgbà padà, a kàn ń da mi sí àpẹẹrẹ.
1: Kí ló dé ká máa béèrè lọ́wọ́ pé kí ló dé tí ò jẹ́ owó ribiribi tíjọba ń gbélé wọn lọ́wọ́ báwo ni wọ́n ṣe ń ṣe nítorí ọ̀rọ̀ fi lójú tù? Lẹ́yìn náà ẹ̀kejì ẹ jẹ́ ká máa béèrè lọ́wọ́ gbogbo àwọn gọ́vnà, kí ni wọ́n fi gbogbo owó tíjọba ń gbélé wọn lọ́wọ́ ṣe? Owó rabadirabada tíjọba ń gbélé àwọn gọ́vnà lọ́wọ́, kí ni àwọn gọ́vnà wọn fún owó yẹn ṣe?
0: Ìgbọ̀nà kò sí.
1: Ìbéèrè kẹta, a tún máa béèrè pé kí ló dé tó jẹ́ pé àwọn gọ́vnà tó jẹ́ pé ọ̀daràn tí wọ́n bá ti dájọ́ ọkú fún pé kọ́ pa tí wọ́n fi máa ń sọ pé àwọn ò lè sáyìn ìwé ikú wọn ẹjọ́ tí adájọ́ dá fún wọn. Ìbéèrè kẹrin, kí gbogbo àwọn ará Southwest ká máa béèrè lọ́wọ́ àwọn gbàǹbàrí àwọn ọmọ aróòkè lọ́hùn pé kí ló dé tó jẹ́ pé gbogbo àwọn agbé nípa àwọn olè àwọn ọ̀daràn tó mú tó jẹ́ pé wọ́n tún dà wọ́n lẹ̀ tí wọ́n tún wọnú ìlú tọ̀ wá wá. Kí ló dé èrò owó ni wọ́n ní pẹ̀lú wa lórílẹ̀-èdè yìí? Èrò owó làwọn Hausa ní pẹ̀lú wa lórílẹ̀-èdè jẹ́ pé gbogbo ọ̀daràn tó yẹ kán ti kú dànù jẹ́ pé wọ́n tún tún wọ́n lẹ̀ wọ́n tún dara pọ̀ mọ́ wa wọ́n tún wọ́n tán bàlú tiwa jẹ́.
0: Ẹ ṣeun.
1: Ọ̀nà bí tá à ń lọ jí o. Ọmọ Yorùbá ilé tó lọ ìlú ìti ẹ̀sáyà, ó ti ẹ̀sáyà ọ̀rẹ́dì, a kan parọ́ fúnra wa ni ó ti ẹ̀sáyà.
0: Ẹ jẹ́
1: sá. Wọ́n ti kọ́ àgọ̀ràn wá.
0: A rì ní o pépà wa.
1: Wọ́n ti kó àgọ̀ràn wá, wọ́n ti kó àgọ̀ràn wá.
0: Ó dà. Ẹ ṣe sàn sá, ẹ ṣe sàn sá. Bàbá mi àtọ̀dẹ lẹ́wọ̀ ẹkùn láti Sango. 09063352 hello. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o.
2: Ṣẹ́gbẹ́ àyẹ̀fẹ̀ mo nígbàjẹ́ wá dáa fún gbogbo yín lágbára ọlọ́wọ́.
0: Àmì àtẹ̀yìn náà sá.
2: Olúwa bá dẹ́kun wa láti wà Nàìjíríà yìí o.
0: Àmì o.
2: Orúkọ mi ni Akinola Akínfàlà láti Abẹ́sà State.
0: Ẹ káàbọ̀ sá, ẹ káàárọ̀ sá.
2: Mo bẹ̀rẹ̀ látorí gómìnà Ọ̀yọ́ State. Ṣé ìgbà ilé yẹ kí àwọn agbófinró sì sọ pé àwọn láìpẹ́ láì jìnà àwọn máa lúrò láìní àwọn ọmọ tó ń jí kú?
0: Wọ́n ṣiṣẹ́ ní ògbómọ̀tò. Wọ́n ṣiṣẹ́ ni wọ́n ṣe fọkànbalẹ̀ wọ́n ṣiṣẹ́.
2: Wọ́n ṣe wọ́n ọmọ kéèké àwọn ọmọdé lórí ọgbọ́n mẹ́ta. Ẹ lọ́sàn-án wọn.

0: wọ́n ní ó gba visa kó tó lọ biri ilẹ̀ ẹlòmíì lágbára o ẹ̀ ló ẹ káàárọ̀ ẹ káàárọ̀ sà kí lẹ pé ó kọ yín
1: orúkọ benjamin kátàkì ààrẹ
0: láti òkè àrò mr benjamin ẹ káàárọ̀ bàbá
1: ẹ kú iṣẹ́ o
0: yes sir
1: ẹgbẹ́ àwọn tí wọ́n sọ ní fẹ́tí gbogbo ènìyàn máa gbọ́ àwọn tí wọ́n ń sọ rédíò eré mi
0: gbogbo nàìjíríà náà ló ń gbọ yín bàbá ẹ bá a ṣe pápápá.
1: 1983 ẹ wọ́n sọ yìí pé òwò àdúgbò ti gbígbà orílẹ̀-èdè nàìjíríà sókè 1983 mo sọ yìí o òwò ti gbígbà orílẹ̀-èdè nàìjíríà sókè òun là mọ́lẹ̀ fẹ́sọ̀nà mẹ́ta. Bẹ́ẹ̀ náírà ni mo wọ mọ́tò láti mo wọ train láti Èkó lọ sí Kaduna fún player yẹn. Lẹ́yìn tó sọ fóun ti ṣe ìtàn 1985 wọ́n ní kí èsì tẹ́lẹ̀ ẹni tó fẹ́ lórí oyè bá lórí oyè tó ní Nàìjíríà bí àpọ̀ for 40 years. Bẹ́ẹ̀ni ó Nàìjíríà bí àpọ̀ 40 years láti 1985 ni Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí sọ́pà.
0: Ṣé ègún ló wá ń ja orílẹ̀-èdè Nàìjíríà rẹ̀ ń sọ ìbá.
1: Ayíta wà yìí ìdìbò tá ìta wà yìí ní ìgbésẹ̀ o bóyá ní kọ́lẹ́ẹ̀jì gorí oyè 2027 fún ìkí ìlé sọ tó ọ̀rọ̀ ọlọ́run ni ọlọ́run mú ọ̀rọ̀ rẹ ṣẹ́ àgbàtà lè gbà fún Nàìjíríà ni kọ́lọ́run kó mú ọ̀rọ̀ rẹ ṣẹ́ ní Nàìjíríà by August ending ògbójì ọdún máa tán ẹ̀kọ́ ṣe é ṣe o ẹ̀tọ́ lọ́sọ pé kí Abraham 400 years ni ọmọ láti jìyà ní Egypt ó tún lé 30 years sí ó tún ṣe é ṣe báyìí ọmọ Nàìjíríà àtàwọn àdúfà àtàwọn òwúdí tó ní ìtọ́ lọ́dún lè gbàgbà pé mú kẹ̀ rẹ ṣẹ láti ọgọ́tì yìí lọ ọgọ́tì ọdún ló ṣe lóṣè lórí ọgọ́tì ọdún àti ń jìyàbọ̀ abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ ni ọgọ́tì ọdún ẹ̀jẹ̀ sí ń jìyàbọ̀ 1983 1982 ẹ̀kẹ́kọ̀ọ́dọ̀ fún nàìjíríà ẹgbẹ́ mo tó ń rọ ọlọ́gbẹ́ ni fáyọsẹ yẹn gẹ́gẹ́ ní sìn wọ́n lè fún síbàdàn lè fún sílẹ̀ kan pé ó jẹ́ kó ṣẹ́nu ẹ̀ ènìyàn ní ìkà nẹ́bà bí gbogbo pé èèyàn ní o kò sí ẹnikẹ́ni lápéwọ̀n kò sí ní kíkẹ́ lè jẹ́ gbogbo ẹ̀yìn sọ fún ènìyàn ohunkóhun tó lè jẹ́ lónìí ẹ̀ yà human being ẹnikẹ́ni ìbàjẹ́ wò bí ìbàjẹ́ ọbásanjọ́ wọn bẹ̀rẹ̀ lánàá tinubu ò sí bẹ̀rẹ̀ lánàá tinubu ó ní bàbá tuntun bẹ̀rẹ̀ lónìí kò ní inú àkókò ìṣẹ́yìn fún bẹ̀rẹ̀ lọ́la o kó bá tó wà lórí lánàá yìí kó máa fi kíákù sunday ìgbòho ó sọ̀rọ̀ ẹ̀rọ kò ṣogun kìrìjì lápẹ́jà yìí o kì í ṣogun ìfẹ́ lápẹ́jà yìí o ẹ̀jẹ̀gẹ́ mi sùn ìgbé kúrúfẹ́ o kó wà very very careful àtọ́tí
0: ẹ má jẹ́ àfagún jù àsìkò tẹ́ ń lò ti pọ̀ jù ẹ bá bá gé pépé ẹ lẹ́kàárọ̀
2: tí
0: ẹ káàárọ̀ sọ mr nirudin ẹ káàárọ̀ sọ.
2: Àwọn ológun tí wọ́n lọ́pẹ́ tẹ́lẹ̀ gba mú yẹn nínú gbogbo àwọn mẹ́ta ní ìṣẹ́ ìwé ìwé ìgbà ìṣẹ́ ìgbà pé àwọn ọ̀pọ̀ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́
0: ìṣẹ́
2: ìṣẹ́ ìṣẹ́
0: ẹ wo àlàǹfààní láti gba ìpè kankan mọ́ láàárọ̀ yìí ṣùgbọ́n màá fi orin kékeré kan màá fi parí ètò láàárọ̀ yìí kó tó di pé màá lọ tí century ọmọ bàbá aláago òun náà ló ṣe orin ọ̀hún ó ní nàìjíríà ló pé nàìjíríà dọwọ́ ọlọ́run ẹ jẹ́ màá lọ láàárọ̀ yìí kọ́lọ́run bá wa ṣe àkóso orílẹ̀-èdè nàìjíríà ẹ jẹ́ màá lọ adúpẹ́ lọ́wọ́ peter olaniyi bẹ́ẹ̀ náà ládúpẹ́ lọ́wọ́ aláṣà tó dá iléeṣẹ́ yìí. baba wa Larry Johnson ajosepo wa ni baje eri oluwagbe mi leke ade ba loko mi MC rawere bi bo tu di lola lagbare legbimo eta tu lanfani ati pade titi ola nko mo yo olorun ba mi science e karo
3: Yeah, I'm going to tell you, you know, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you do my, you

àwọn kan jíròrò láàrin ara wọn pé òun kọ́ òun ni mo mọ mc rawọ bó ṣe ń sọ̀rọ̀ ń takọ́ ló ṣe ń sọ̀rọ̀ lórí rédíò ààrẹ mc rawọ kọ́ ó ní sẹ́ ẹ̀ gbọ́bọ́ dórí kú tá bí èṣù ọ̀daràn náà ni ẹ bú mi rárá ẹ̀yin nu ọlọ́run. tọ́lọ́run bá dá àyàn ní kúńtà ó mọ̀ọ́mọ́ ṣe bẹ́ẹ̀ ni ó nídìí tó bá sì dá àyàn léèyàn gíga ó nídìí ẹ gbà bẹ́ẹ̀ píchọ̀ tọ́lọ́run bá ti gbé fún ọ take it like that bí èbó mo sọ yìí. nífẹ̀ẹ́ mi david lélẹ̀ yìí ó ṣe ọmọ bí dáadáa kò ní bàjẹ́ fún ọlágbá ọlọ́run inú mi máa ń dùn sí máa ń gbórin rẹ̀ pàápàá jùlọ tí mọ́ mi tọ́pẹ́ àràbí tí wọ́n bá sí tòsí tí bá ti rí nífẹ̀ẹ́ mi david ọkàn mi máa ń balẹ̀ ni ṣùgbọ́n ó dàbí peter ni tọ́pẹ́ àràbí ti wà ara àwọn méjèèjì ni wọ́n máa ń gbá ara mi gan ni kì í ṣe bíi ti wèrè o bẹ́ẹ̀ náà àwọn mi náà gbé ọ̀rọ̀ sórí kì í ṣe bíi ti fìlà rárá torí pé bó ṣe wọn lọ́rùn ọba mi náà ni darí afẹ́fẹ́ afẹ́fẹ́ ń fẹ́lẹ́lẹ́ òórùn ràn òṣùpá ń ṣiṣẹ́ ti ìràwọ̀ gan dúró sójú òkè ni bẹ́ẹ̀ ni iṣẹ́ òórùn ó yàtọ̀ sí iṣẹ́ òṣùpá iṣẹ́ òṣùpá ò papọ̀ mọ́ ti ìràwọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ ẹ kúlé òmú kí wa ní gbogbo ibikíbi tẹ̀ tí ń láǹfààní láti máa gbé wa lọ́sàn án tòní ẹ káàsán sá ẹ káàsán mọ́ ẹ kó àmójúbà wa lórí ètò wa bó ṣe ń lọ tò ní ọjọ́ ìṣẹ́gun aago kan sí aago méjì mo ti balẹ̀ sórí ètò ai gbogbo àgbáyé pátá ni gbọ́ wa lásìkò ó dá mi lójú ọlọ́run even bí transmitter wa ṣe ń sa eré tètè ẹ̀rù gan ba ẹ̀mí pé ẹ fẹ́ràn mi tó tó yìí god bless you iṣẹ́ yín ò ní dìṣẹ́ owó yín ò ní dòwò lówó god bless you mo ti dé o ibo la ti ń lọ ibo la ti ń bọ̀ ibo la dé ibo la fẹ́ yà sí lórí ètò lọ́sàn-án tòní peter ọ̀lànìyí ló mojú ẹ̀rọ mi ọwọ́ rẹ̀ àmúlele kò ní dùn jù tọ́pẹ́ àdàbí yẹn gbajẹ́ ń gbọ́ o.

0: tó ń gbé àwọn èèyàn ṣubú kò ní lágbára lórí tèmi ẹ̀rí olúwa gbé mi lékè ọmọ adébáyọ mc rawo àgbàlagbà ọmọdé ti ń pẹgbẹ bàbá ẹ ló kọ. Ilé ayé ò ṣe dágbé ohun tó ń gbé àwọn èèyàn ṣubú kò ní lágbára lórí gbogbo àwa tá a wà nílé iṣẹ́ jordan 105.5 fm káàkiri àgbáyé.
1: Níbi tó yẹ kí n ti sọ̀rọ̀ ọlọ́run mi.
0: Ọlọ́run ibi tí màá ti sọ̀rọ̀ tó máa bí owó jáde ni kó jẹ́ kí n ti sọ̀rọ̀ àwọn ibi tí màá ti sọ̀rọ̀ tí màá ti kábàámọ̀ má jẹun sọ̀rọ̀ ńbẹ̀. Ẹ wà tó mi lọ́lá ìyàwó mi olólùfẹ́ mi lágbára ọlọ́run ò ní jábọ́.
2: Baba mi mo ma je jabo
3: ori
2: mo mi mo je jabo
3: baba mi mo ma je
0: ana lojo bi e ah ewa oduro obirin ni ola o fo omode ba mi lo wa gbadun mi lojo ale
2: o ma je jabo mi lawa mu po gba mi la asise olorun
3: baba mi mo ma je
0: mo lalejo lori eto loni idi ti mo de fi gbe won wa sori eto kojú wípé mo appreciate iṣẹ́ ọwọ́ tí wọ́n yàn láàyò lọ ọkùnrin tó ń ṣiṣẹ́ obìnrin tí bábá wọn fi ọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ tán mo fẹ́ ṣojú òpó lẹ̀ àwa tá a wà ń lé kí lẹ rí sí ọ̀rọ̀ tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín bí ìbéèrè ni èmi náà wo sàkún àti àwọn ilé ìbò máa ń pè sàkún ní observation obs ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó ń ṣiṣẹ́ obìnrin tí ọkùnrin bá ń ṣiṣẹ́ tóbìnrin ń ṣe iṣẹ́ tó jẹ́ pé iṣẹ́ obìnrin ni tẹ́ ẹ bá sọ pé iṣẹ́ báyìí wọ́n obìnrin ni bí àpẹẹrẹ ọlọ́wọ́ síbí obìnrin la mọ̀ lọ́wọ́ síbí hairdresser obìnrin ni àtàwọn iṣẹ́ mi iṣẹ́ ọkùnrin tóbìnrin bá ń ṣe wọ́n máa ń rọwọ́ mú ju ọkùnrin lọ iṣẹ́ ọkùnrin iṣẹ́ obìnrin tọkùnrin bá ṣe wọ́n máa ń rọwọ́ mú ju obìnrin lọ díẹ̀ kí ló fà á tó jẹ́ pé tọkùnrin bá ṣiṣẹ́ tóbìnrin gan tó jẹ́ pé iṣẹ́ obìnrin ni wọ́n máa ń rọwọ́ mú ju obìnrin lọ ńbẹ̀ ọkùnrin máa ń rọwọ́ mú ju obìnrin lọ nínú iṣẹ́ tí ó jẹ́ pé iṣẹ́ yóò iṣẹ́ obìnrin ni ṣùgbọ́n tọkùnrin bá ń ṣe tọkùnrin mọ̀ wọ́n máa ń rọwọ́ mú dáadáa tèmi rí pẹ̀lú gbogbo ìrìn àjò tí mo ti rìn wọ́n máa ń rọwọ́ mú ju obìnrin lọ bẹ́ẹ̀ iṣẹ́ tọkùnrin yàn láàyò tí obìnrin bá ṣe wọn máa rọwọ́ mú jọkùnrin lọ kí ló ń fà ìyẹn ni ìbéèrè tẹ̀yìn ara lè máa fún mi ní èsì ẹ̀ tásìkò bá tó ṣùgbọ́n àlejò mi tó wà bí ọkùnrin ni wọ́n ti wọ́n ń ṣiṣẹ́ tóbìnrin ṣe obìnrin ni ketra obìnrin ni ọlọ́wọ́ ṣíbí ṣùgbọ́n púpọ̀ ọkùnrin ti ń ṣe ní ìsìn a fẹ́ mọ ìdí àti ohun tó fà á tí wọ́n fi wà nírú ipò bẹ́ẹ̀ tí wọ́n yan irúṣẹ́ bẹ́ẹ̀ láàyò ọ̀dọ́ ni wọ́n young man ọ̀dọ́ ìdí nìyẹn tí mo fi ní ẹ máa wá bí nígbà tí wọ́n wọlé agodo gan kódà wọ́n wọ apron ṣé apron náà lẹ́yìn iléèbó má pè dámì apron náà ni àbí aṣọ ìdánimọ̀ iṣẹ́ téèyàn ń ṣe wọ́n wọ̀ ká lè mọ̀ wípé àwọn ń ṣe àsun o àwọn ń se oúnjẹ o àwọn ń ṣe oríṣiríṣi nǹkan anything tẹ́ ẹ bá fẹ́ pa ní pípa lẹ́ranko iṣẹ́ wọn ni wọ́n sì bá yín ṣe tó máa dùn wọ́n wà bí wọ́n wọ aṣọ wọn débi wọ́n mú signature wọn dání láti lè dá wọn mọ̀ kódà wọ́n ń gbá fún ẹran ọ̀gbẹ́ mi ò mọ̀ bóyá ọ̀yà àbí òkété àbí ẹ̀tù àbí láyànnà pa ẹ̀mí ọ̀mọ̀ ṣùgbọ́n iṣẹ́ wọn farahàn nílé agodo lọ́sàn tòní ẹ jẹ́ ń lọ sókè náà kí n padà dé kí n fi bíbí o yẹn kí n fi sẹ́mi mu tí bá wá padà dé èmi àti wọn wà jọ ní ìfọ̀rọ̀yìnrọ̀ lórí iṣẹ́ tí wọ́n yàn láàyò láti lè mọ̀ pé ìwọ gan tó wà ńlé tó wà níbi tó ti ń gbọ́ rédíò yẹn tó fi tó wà iṣẹ́ kan ṣe o useless ìwọ ni kò wà kan ní ṣe.

0: From Lagos, this is Jordan.
1: Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa. Ọlọ́run àwọn bàbá wa nínú ìgbàgbọ́ tó ti ṣe tán láti ṣiṣẹ́ agbára bó ṣe máa ń ṣe.

0: Bẹ̀rẹ̀ látago mẹ́wàá lẹ́mọjú kẹlẹ.
1: Ọjọ́ kẹwàá oṣù kẹjọ.
0: August 10.
1: Ìsọ̀kalẹ̀ ìwọlé májẹ̀mú.
0: Níbi tí bàbá aládùúrà Primary Dr. Samuel Amúlùdùn yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú àwọn ẹni àmì òróró Ọlọ́run alààyè.
1: Ọlọ́run àwọn bàbá wa làkúrí ìwọlé májẹ̀mú ọdún yìí o.
0: Ìjọ àtúndá olú apostolic church ológo jùlọ gbarimọ́ assembly èyí tó wà lójúrin Jumbo land ọpẹ́ ìlú àgbàdo ìpínlẹ̀ Ògùn ni yóò ti wáyé. Fún àlàyé àti ìtọ́ni ẹ pé Prophet Gbadega Ògúngbèmí bàbá aláṣeyọrí sórí 0706-661-9658 tàbí 0815-242-8554. Ẹ má ṣaláì wá torí gbogbo ènìyàn pátá lápè.
1: Ọlọ́run àwọn bàbá wa ti ṣetán láti dá àwọn àdúrà olúkúlùkù.
0: Jésù ni Olúwa.

0: 95FM.
1: Ìwọ yóò sì wo epo rẹ̀, wọn kì yóò sì símọ́ ni Olúwa wí. Kí làwọn ohun tó ń dà ọ́ láàmú? Kí làwọn ohun tó sọ ayé rẹ dẹ́gẹ́rẹ́ mi tì? Tífẹ̀ Olúwa ò fi ṣẹ nínú ìgbésí ayé rẹ. Gbogbo ẹ̀ pátá ni kó wá konú àdúrà mọ́ níbi ètò alágbára tí Olúwa ti ń jẹ́wọ́ ara rẹ̀, tí wọ́n pè ní Pòórá Disappear nínú ìjọ Great Intercessory Prayer Ministry. Gbogbo ọjọ́ Ẹtì Friday nínú àdúrà ètò Pòórá Disappear máa ń sọ kẹ̀ù lẹ́ka ìjọ wọn tó wà ní number 7 Olúgbẹ́dẹ́ Street, Òrè Lópé Bus Stop, Ẹgbẹ́ Dálékò, láago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán. Bẹ́ẹ̀ ni sí ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé ní gbogbo ọjọ́ Sunday láago 6:00 sí 10:00 òwúrọ̀ lẹ́ka ilé ìjọsìn yìí kan náà. Gbogbo ọjọ́rú wọ́n ìzé èlèṣú ó máa kan jọgbọ̀n tí ogun ìgbésí ayé rẹ yóò sì dohun àwátì níbi ètò Pòórá tó máa wáyé lólu ilé ìjọsìn wọn tó wà ní number 13 Salami Ahmed Street, Àpárá Dìjà, Off Your Eye Ìlọrin Street, Ìtèlè Ọ̀tà, ìpínlẹ̀ Ogun, láago 8 sí 12 ọ̀sán. Ìsìn ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé lólu ìjọ yìí kan náà ní gbogbo ọjọ́ Sunday láago 8 àárọ̀ sí 12 ọ̀sán. Prophet Olúṣọlá Emmanuel Ọ̀pálẹyẹ, tí gbogbo ènìyàn mọ̀ sí Àkántì Òkè, lolúwa yóò máa lò fún iṣẹ́ ìránṣẹ́ yìí láti gba àdúrà tàbí ìtọ́nisọ́nà. Ẹ pé 0916185 6815 tàbí 0907709 0203. Jésù ń retí rẹ o.
2: Wá Olúwa wá. Wá Olúwa wá. Olúwa.

0: tó wá tó kí wá káàbọ̀ lọ́jọ́ tòní lórí ètò lẹ́sẹ̀kẹsẹ̀ orúkọ tèmi ò yípadà olúwa tóbi lọ́ba ọmọbọba tí ń jẹun délékè tí wọ́n ti mọ̀ sí mc gíga lolúwa lóhun tọ́lọ́run ò ní bàbá wa nínú olúwa náà bàbá wòlíì ọ̀làtúnjì tàlàbí ẹ̀bìnẹ́sà tó wá ti mọ̀ sí bàbá wòlíì lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn náà ti wà mí pẹ̀lú bàbá wòlíì gbogbo àgbáyé fẹ́ gbọ́n tọ́lọ́run ní fún yín látẹnu.
1: Orí òkè ni mo ti ń bọ̀, ó pé ọjọ́ mẹ́fà gbáko ni mo lò ní orí òkè kí n tó sọ̀kalẹ̀. Gbogbo ayé tó ń gbọ́ mi lálẹ́ yìí, ẹ fi ara balẹ̀, ara mi sí yín láti orí òkè.
0: Kọ́ra rẹ̀ kú oríire.
1: Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ sí sọ àṣírí, Tọ́lúwa fi rán mi sí yín.
0: Yes, sir.
1: Ẹ gbọ́ báyìí lolúwa.

lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ abàjẹ́ lórí ayé rẹ̀, iṣẹ́ ọ̀gá bàjẹ́, iṣẹ́ òkòkò bàjẹ́, iṣẹ́ ayé bàjẹ́, iṣẹ́ ẹlẹ́bọlóògùn bàjẹ́, gbogbo ipá àti agbára òkòkò èyí tó lè dúró tì ọ́ tó lè lónìí jéèyàn orúkọ jésù olùgbàlà kí agbára ọlọ́run kó bà á jẹ́. Bó bá rí àwọn tó ń kọ̀ntrú ayé ẹlòmíì kì í ṣe májẹ̀mú nìkan ló ní, ó ní pẹpẹ tiẹ̀ tó ti ń ru ẹ̀bọ, ẹlòmíì ní pẹpẹ ijò, ẹlòmíì ní pẹpẹ tó ń gba nǹkan lọ́wọ́ ẹ̀. Mo sọ fún ọ gbogbo ìgbà, ìbá jẹ́ lóru, ìbá jẹ́ láàárọ̀ báyìí ni mo láyè àti bẹ gbàdúrà. Gbogbo ẹni tó rí tó ń dàgbà dólẹ̀ pẹpẹ kan olórúbọ fún, gbogbo ẹni tó rí tó ń gbẹbọ sóríta pẹpẹ kan olórúbọ fún. Pẹpẹ kan wà ládùúgbò tó jẹ́ wípé ẹbọ wọn ò làkísà, wọ́n bá ti gbà á wọ́n máa dúró ń bẹ̀, gbogbo ẹni ó bá ti àkísà yẹ mọ́lẹ̀ wọ́n á máa gba èrè lọ́wọ́ ẹ̀. Pẹpẹ kan wà tó jẹ́ pé ìgbálẹ̀ ni, wọ́n bá ti tudàálẹ̀, ẹni ó bá dá kọjá ó máa sọ èrè nù. Ṣùgbọ́n gbogbo àwọn agbára wọ̀nyí kò lè lágbára lé ẹ lórí bí wọn náà bá mọ bí àṣírí tiẹ. That's why ní Psalm 91 ló fi dá a fún ọ láàárọ̀ kó máa kà láàárọ̀ àti lálẹ́. Ẹni ó jókòó níbi ìkọ̀kọ̀ gá ògo, òní ó máa gbé abẹ́ òjìji olódùmarè. Àbọ̀ Ọlọ́run kó wà lórí ẹ bó o ti ń lọ, ọwọ́ rere Ọlọ́run kó wà lórí ẹ bó o ti ń lọ, ipá àti agbára Ọlọ́run kó wà lórí ẹ bó o ti ń lọ. Ẹlòmíì àṣírí tiẹ̀ ó ní sàárà àti ẹbọ. Bó bá ti fi sàárà jáde tí ẹ ti rẹ́ni jẹ́, gbogbo àwọn tó jẹ́yẹ gbogbo wọn ni wọ́n ti mú lẹ́rú nínú ẹ̀mí. Gbogbo tá a fi mú ẹ lẹ́rú èyí tó jẹ́ kí ayé ẹ kó dà bí pé ò rí ọ̀nà lọ, orúkọ Jésù olùgbàlà agbára Ọlọ́run kó tu ọ sílẹ̀, ìdí ayé kó bàjẹ́. Oríṣiríṣi bí àṣírí ló wà mọ́mì, mo lè ṣàlàyé fún ẹ díẹ̀díẹ̀ tí mo lè ṣàlàyé nìyẹn, torí tó bá di bí ìjìnlẹ̀ èrò á máa bà ọ́. Ṣùgbọ́n èyí tí mo wí fún ọ rèé, ìwọ náà níbi àṣírí tiẹ. Bẹ́ẹ̀ ni sà, lára àwọn àṣírí tí Olúwa ní pé kò ní, ó ní kó ní àsopọ̀ pẹ̀lú Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ní àsopọ̀ pẹ̀lú Ọlọ́run.

Lọ́run ní àsopọ̀ pẹ̀lú Jésù gan mọ́ bí Ọlọ́run má jẹ́ kó jẹ́ pé àdúrà nìkan ló ń gbà mọ ẹni tó ń gbàdúrà sí láàárọ̀ yìí ohun tí mo fẹ́ sọ fún ẹnìyẹn ìbéèlì wípé àwọn tó mọ Ọlọ́run wọn ò ní agbára wọn ò dẹ̀ ṣe agbára mọ Jésù yìí ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀ fi ayé ẹ̀ fún kó o dẹ̀ gbá ní Olúwa àti Olùgbàlà kí n tó wù kán máa sọ fún ẹ lórí rédíò yìí ìmọ̀ràn tèmi lè gbà ẹ́ nìyẹn tó bá jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá sọ fún ẹ báyìí gbà mí gbọ́ ó máa gbàdúrà ò ní rí pàdúrà bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá fẹ́ rí pàdúrà tètèmí gbà tí ayé mi yí padà ó ní mo sọ fún ọ gbọ́ mi agbára ilé yín wà lẹ́yìn ẹ ó lóun fẹ́ bà ẹ́ láyé jẹ́ Jésù ló lè gbà ọ́ o agbára Ọlọ́run ló lè gbà ọ́ o ayé ẹ̀ kó gba agbára bó ti ń lọ láàárọ̀ ayé ẹ̀ kó gba

padà lẹ́yìn ẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń sọ fún àwọn ènìyàn bá ń ṣiṣẹ́ ní corporate office ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ rí tó wọ kóòtù yẹn nǹkan kan wà lábẹ́ kóòtù ẹ̀ tó mọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ṣe God bless you God bless you ó ti ní nǹkan kan tó fi ń bá àwọn èèyàn sọ̀rọ̀ tó dẹ̀ mọ̀ tó jẹ́ bẹ́ẹ̀ èmi ti rí rí mo ti rí oríṣiríṣi rí gẹ́gẹ́ bí wòlíì àti àlùfáà apart from pé ìran èyí tó ti sọ fún mi face to face ẹnìkan sọ fún mi wípé ní ara báàgì tó ń gbé fóònù sí òun nìkan tó ń fi ń bá àwọn ọmọ tó ṣiṣẹ́ lábẹ́ òun sọ̀rọ̀ ẹnikẹ́ni tó ń bá mú owó láti inú báàgì yẹn tó ń bá fún kò ní ní àkójọ ayé ẹ̀ máa sí òun gbà tí bàbá born again olójẹ́wọ́ o mélòó-mélòó ni wọn náà that's why ló fi gbọ́dọ̀ fi ayé ẹ̀ lẹ̀ bó ti ń lọ láàárọ̀ àwẹ̀ tò ní sáàmù tá a fi ń gbàdúrà psalm 125 psalm 126 àti psalm 130 wo la fi ń gbàdúrà lónìí ẹ sí ọ̀pá ènìyàn burúkú lórí ayé mi ẹ sí ọ̀pá òdájú lórí ayé mi ẹ já ìdè tó ń fà mí sẹ́yìn ẹ já ìdè tí ò jẹ́ kí n rí ọ̀nà lọ psalm 125 psalm 126 àti psalm 130 o ní ọlọ́run ní ká fi gbàdúrà lónìí ìrànlọ́wọ́ ọ̀run yóò dìde sí ọ ọwọ́ rere ọlọ́run yóò máa bá ọ lọ ojú rere jésù yóò wà lórí ayé rẹ gbogbo ẹ̀yin tẹ́ jáde láàárọ̀ ẹ ò rí ọ̀nà lọ gbogbo ẹ̀yin tẹ́ ti bọ́ sọ́nà láàárọ̀ orúkọ jésù olùgbàlà ẹ ò ní rin àrìnà bẹ́ẹ̀.

0: Àánú sí fún yín lónìí, ìrànlọ́wọ́ ọ̀run sí fún ọ, orí ọ̀fẹ́ Jésù sí fún ọ, ó rí ọwọ́ rere Ọlọ́run, ó rí ojú rere Jésù, agbára Ọlọ́run kó máa bá ọ lọ, ọwọ́ àánú Olódùmarè kó ṣáájú ayé rẹ, ìrànlọ́wọ́ ọ̀run kó dìde sí ọ, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ, ó rí ọwọ́ rere Ọlọ́run, kí Olúwa kó dìde kó ràn ọ́ lọ́wọ́, kí Olúwa kó dìde kó ṣàánú fún ọ, kí Olúwa kó dìde kó gbé ọ dìde, kí Olúwa kó dìde kó tú ìdè lára rẹ, kí Olúwa kó dìde kó gbé ìrànlọ́wọ́ ọwọ́ ńlá àti ìrànlọ́wọ́ abàmì ó gbé dìde sí ọ àánú yóò dìde sí ọ orí ọ̀fẹ́ ọlọ́run yóò dìde sí ọ agbára ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ o ojú òní tì ọ yóò dára fún ọ ọkàn rẹ máa balẹ̀ kó o rí ìrànlọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ló máa rí mo fọmọ́ má jẹ̀mú Olódùmarè ó ti ń lọ lónìí kí má jẹ̀mú ọlọ́run kó máa bá ọ lọ mo sọmọ́ má jẹ̀mú ìrànlọ́wọ́ ńlá kí má jẹ̀mú ìrànlọ́wọ́ kó wà lórí ayé rẹ mo sọmọ́ má jẹ̀mú àánú níbi gbogbo tó o bá dé rí àánú gbà rí ojú rere rí ọwọ́ rere rí olóore rí aláàánú ò ní dààmú ò ní dìdàkudà ọwọ́ ayé ò ní ká ọ ọwọ́ òkùnkùn ò ní borí ẹ iṣẹ́ ọ̀tá ò ní borí ẹ agbára ọ̀tá ò ní lágbára lé ọ lórí kó o rí ìrànlọ́wọ́ níbi tó fọkàn ìrànlọ́wọ́ sí wà á rí ọwọ́ rere Ọlọ́run bó o bá ń lọ tí ìwọ náà ò ní bi má jẹ̀mú kò dáa o Olúwa wá sọ fún mi pé èso ẹmọ pẹpẹ agbára níbi tí àṣírí ti ń bò bẹ́ẹ̀ ni sà Olúwa ní kí èso ẹmọ pẹpẹ agbára níbi tí àṣírí ti ń bò Olúwa ní kí n gba ọrẹ lọ́wọ́ ẹ ọrẹ tó bá ní láàárọ̀ ẹ dá bó bá gbọ́ mi láàárọ̀ ẹ o gbọ́dọ̀ dá ọrẹ látorí 500 1000 o gbọ́dọ̀ fi ilẹ̀ pé Olúwa mo sọ ara mi mọ́ pẹpẹ àdúrà àti àárọ̀ yìí ẹ jẹ́ kí ọ̀nà tèmi náà ó là bẹ́ẹ̀ ni sà mo ti sọ fún ọ nínú àdúrà àárọ̀ ẹ pé Kọ̀nílíù tó gbàdúrà o mẹ́ta ni àdúrà ẹ fi gbà àdúrà àwẹ̀ àti ìtọrẹ àánú ẹ ìtọrẹ àánú ẹ láàárọ yìí o ní kó sora ẹ mọ pẹpẹ pé bí mo ti ń lọ láàárọ yìí olúwa jẹ kí n rí ìrànlọwọ bí mo ti ń lọ láàárọ yìí olúwa jẹ kí n rí olóore àánú ọlọ́run yóò máa bá ọ lọ orí ọ̀fẹ́ Jésù yóò wà lórí ayé rẹ o ní dààmú o ní dìdàkudà orí ọ̀fẹ́ lọ́lọ́run yóò fọ lórí ọ̀fẹ́ má gbàgbé àwẹ̀rẹ̀ Psalm 125, Psalm 126, Psalm 130 òun la fi ń gbàwẹ̀ lónìí kó o padà dé láyọ̀ àti àlàáfíà àlàáfíà fún ọ bí ọrẹ rẹ sínú àkáǹt tí wọ́n ń pè fún ọ 6142083872 6142083872 jẹ́ǹpé last time 6142083872 obe Daniel Olúfẹ́mi Kọmọláfẹ́ kó wá pe nọ́mbà yìí fún àdúrà ìfi sí ọ jáde 0800 1423 8180 tàbí 0800 286 1228 0800 2861 2238 God bless you. I'm Padi ni Arola.
1: From Lagos, this is
2: Jordan. 105.5 FM.

0: Hallelujah.
1: Ajá, tuma kẹyẹ kabo sori eto aṣẹṣe lori radio to ta gbe kale fun igbedide ona abayo ati ibukun fun opolopo eniyan. Bulala so fe pe wo le agbaye ni ti wa ni kale la ro to ni Prophet Dr. MS Fabiyi baba possibility. Baba esure fun ala.
0: Jehovah Jesus Christ only my God. Eni ni ojo ise.
2: Today is Tuesday.
0: Baya lowo eniyan ko ni bori e agbara tin so ni di agan ale ko ni bori e agbara tin gbo nje lenu eyan tin so da toro je ko ni bori e okore ade pale in Jesus name
1: amen baba eni ni ojo segun ti sojo Tuesday kilo won ti fe baba so la ko ye
0: kiju la be so lori emi ki o se alai
2: I important say we want to connect, but I should not want.
0: Jeje alai ni je shuro ti o da.
2: Be when your life is a very serious issue.
0: Mama so fi han pe ni ti o ba
2: lo ko le. I tell people if you don't have money there will no heaven.
0: Àwọn èèyàn dẹ̀ máa rẹ́rìn pé
2: ṣòótọ́ ní iṣẹ́
0: àìnáwó lọ́wọ́ máa ń jẹ́ kí wọ́n di dàbí
2: lack of money make one to turn to
0: nonsense. Ó máa ń jẹ́ kí wọ́n dẹni
2: ẹnikẹ́ni
0: ó ń jẹ́ kí wọ́n dẹnu ọ̀rọ̀
2: won't allow to have a say.
0: Àìnáwó lọ́wọ́
2: lack of money
0: ẹnìkan sọ pé kò pa ní
2: lórúkọ dà
0: ó pa ní lórúkọ dà ó sọ ní onígbèsè ó sọ ní ìwèrè ó dẹ̀ sọ ní aláìsàn. Àìnáwó lọ́wọ́ ó gba dádì lọ́wọ́
2: ènìyàn
0: ó sọ ní di
2: o
0: ma jẹ kọmọ yẹ akuya kiya awuya akuya kọkọ yẹ
2: awuya
0: àìlówó lọwọ o ma n sọlé ọlá dàhóró
2: dávidi
0: tó wá sọrọ pé èmi kì í ó ṣe aláìní
2: torí
0: gbẹkẹlẹ rẹ sí
2: ọlọrun
0: àkókò yìí mo máa ń béèrè kí ni gbẹkẹlẹ
2: ti ẹ sọ lọrun
0: torí ohun tó lágbára ní ọrọ
2: náà èmi kì í ó ṣe aláìní
0: o dẹ ní ṣe aláìní máa ṣe aláìní.
2: You know, in order not to be, it has to do with
0: self-righteous
2: and your trust in God and being a faithful one and appearing as a real child of God so that you not be
0: able
2: to forsake your Adamic nature and your sin. Don't allow one to be in it.
0: Jíjẹ́ aláìní ogun máa ń wà nínú ẹ̀
2: afọ́fà
0: máa ń wà nínú
2: ẹ̀
0: àìṣedéédé wa máa ń wà nínú ẹ̀
2: afọ́fà
0: máa ń wà nínú ẹ̀ àìjólóòtọ́ máa ń fà ó dẹ̀ máa rán lọ sí ẹ̀wọ̀n.
2: And I pray for you.
0: Ogun buruko ni bori
2: wa.
0: Iyan ni iwe ori David 23 number 1 so pe Oluwa ni Oluṣagutan mi ki o ṣalaye. Nigba to de iwe Isaiah 40 number 31.
3: Ṣùgbọ́n àwọn tó dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Wọ́n fi ìyẹ́gun òkè bí ìdì. Wọ́n ò sáré kí yóò sì rẹ̀ wọ́n. Wọ́n rìn àárẹ̀ kí yóò
0: sì. Ìyẹn nípa àwọn tó dóde Olúwa.
2: For those that wait on the Lord.
0: Wọ́n kì í ṣaláì ni.
2: They will not lack.
0: Gbogbo nǹkan ló máa ṣe
2: wọ́n. Everything will happen.
0: Kò ní lágbára lórí wọn.
2: Will not have power over them.
0: Torí wọ́n dóde Olúwa.
2: Because they were
0: steadfast in God. Àwọn tí ò dóde Olúwa.
2: For those that are not waiting on the Lord.
0: Tí wọ́n fi ènìyàn ṣe gbẹ́kẹ̀lé.
2: That they trusted in
0: God. Ogun a máa borí wọn.
2: Battle overcome.
0: Torí Pẹ́ẹ́lí sọ pé.
2: Because Jesus said.
0: Ègbé ni fún ẹni tó fi ẹlẹ́ran ṣe gbẹ́kẹ̀lé. Mo sì gbàdúrà fún wa.
2: And I pray for you.
0: Àwọn ìgbẹ́kẹ̀lé wa.
2: All your trust.
0: Ní ọ̀sẹ̀ yìí.
2: This week.
0: Kò ní já sí àṣà.
1: Amen.
0: Pàtàkì jùlọ.
2: Most importantly.
0: Ènìyàn ọjọ́ ìṣẹ́gun.
2: Today Tuesday.
0: Ìgbẹ́kẹ̀lé wa sí Ọlọ́run.
2: Your trust unto God.
0: Kò ní já wa kulẹ̀.
2: Amen.
0: Nígbà aṣọ Ọlọ́run wa.
1: Amen.
0: Ìyẹn lórí Dávidi 24.
2: Psalm 24.
0: Number 4. Ó ní ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. Ó ní ẹni tí kò gbọ́kànrin sókè sí asán tí kò sí búrẹ̀
2: ẹ̀tàn.
0: Ó ní ẹni yẹn ní
2: kan ṣoṣo
0: ní kí oríṣi aláìní tó dára.
2: Torí
0: ẹni tọ́wọ́ rẹ̀ mọ́ ogun máa dé
2: ó
0: máa borí ogun. Àìní máa dé.
2: Ó
0: máa borí ẹ̀ àìní.
2: Ènìyàn
0: máa dé.
2: Man will come.
0: Ó máa borí ènìyàn.
2: For your overcome.
0: Mo sì gbàdúrà fún.
2: And I pray.
0: Gbogbo ìṣòro tó bá jọyọ.
2: Every problem that
0: comes with you.
2: That come out with this.
0: Ó dẹ̀ máa borí ẹ̀.
2: You are going to overcome.
0: Ìyẹn ni ìwé 24:10.
2: Proverbs 24:10.
0: Oní tí wọ́n bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ̀njú.
2: If you wear on the day of tribulation.
0: Agbára rẹ̀ kò tó
2: nǹkan.
0: Báwo la ṣe lè rẹ̀wẹ̀sì lọ́jọ́ ìpọ̀njú? Nítorí àkókò tọ́pọ̀lọpọ̀ ńlá kọjá. Ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ ìtìnú.
2: Sísọ̀rọ̀
0: ìtìnú kì í jẹ́ kí wọ́n lè gbàdúrà. Kì í jẹ́ kí wọ́n lè tiraka.
2: ka
0: yẹn ni ma rẹwẹsi
2: tori
0: o ni bi wọ ba rẹwẹsi na ọjọ
2: ìpọnjú ọlẹ patapata ni ẹ
0: ma rẹwẹsi akoko to ni aye lati gbadura rẹ mo si gbadura fun
2: o
0: nida laini
4: ṣùgbọ́n
0: bíbélì sọ kankan nínú ìwé àwọn ọba ìkejì orí ìkẹrin ẹsẹ ìkíní bíbélì sọrọ obìnrin kan níbẹ̀ obìnrin náà bíbélì pé ní
2: opó
0: nǹkan inú àwọn ọmọ wòlíì
2: ó
0: bá rẹ nípò àìní oyè rẹ wá ṣí ní ojú ayé ọkọ rẹ bíbélì pé ní nǹkan inú àwọn ìyàwó àwọn wòlíì
2: ó tún pè ní
0: ọmọ wòlíì
2: ṣùgbọ́n
0: ó ti ní over confidence ni pe idaniloju pe
2: ko
0: le si isoro
2: irewesi
0: okan de ba oko oko ku sinu
2: e
0: ohun tara re ji o wa awon woli lo lo si fun iranlowo won nipa emi mimo ati adura won de ba bi olorun olorun ohun olorun jade fun woli pe ki obirin lo wa ikoko lo wo gba adugbo tori woli bere pe kilo ni olohun ni nkan tori isoro ira ni ye ọmọ méjì tó fẹ́ kó lọ ló ṣíye rẹ̀ ó wá náà wọ̀n ní nkankan ṣùgbọ́n òní kòkò òróró kan wọ́n ní kó yá ìkòkò
2: ó
0: pín òróró yẹn sínú ẹ̀ ó dẹ̀ tilẹ̀ kún mọ́rí òróró dẹ̀ fún ní ìkòkò
2: ó dẹ̀ ta òróró
0: ó dẹ̀ san gbèsè ó dẹ̀ bọ́ lọ́wọ́ àwọn amúnilẹ́rù jẹ́ kí n sọ kí nìkan fún ẹ ìgbésẹ̀ rẹ ló lè yọ ẹ nípò àìní
2: àìgbé
0: ìgbésẹ̀ rẹ ó lè jẹ́ kó kú sínú àìní.

0: si gbadura fun e o ni ku sori mo se se se mo na ni se ori tona mi ni
1: si
0: rewe si ko ni bori okan re alaburu ko ni bori aye re ogun le yi ko ni bori e nibi to ba de yan olorun ma mo e koja yen ni we Isaiah 1 number 19 to 21
2: ye ga fe
0: be ba fe
2: ti e si gboran
0: te ba gboran
2: Ejere le
0: na
2: ṣugbọn bi eyin ba ko
0: be ba ko
2: ti e si shote
0: te si shote
2: a o fi darun yin tori enu Oluwa ni o ti wi
0: oh my god ti e ba fe
1: ti e gboran and obedience
0: ejere to ni
1: you are going to
0: te ba gboran
1: won
0: de fi darun yin
1: and they will destroy you with a sword
2: otito ilu otito a ti se agbere
0: Oh, ni bawo leni ta ti pele omo Olorun to wa da
1: laje.
0: Bawo ni leni ta bulo to tun wa de lese.
1: Iyen
0: bi te ba fe o.
1: If you that will.
0: Se kura ni janu.
1: And you bring
0: the te sha for offer.
1: And you not cause any problem and you be there.
0: E ma jiri Olorun.
1: You are going to.
0: E ma jiri le na.
1: E
0: de ma jiri o.
1: And you are going to.
0: Ali da lai.
3: Amen Jesus.
0: Ni ni ojo ise.
1: Today is Tuesday.
0: Ali ja gogo.
3: Amen Jesus.
0: Eyan omo Olorun ja
1: gba.
0: Agbe ra to be so mi da lai.
1: Power that want to be me to be a needy die.
0: Oye jade.
3: Ẹgbàdúrà
0: lórí gbèsè àti ìlera tó fẹ́ sọ mí dáláì
1: ní jáde.
4: Iwọ gbèsè àti
3: ìlera
4: tó fẹ́ sọ mí dáláì ní jáde.
0: Ẹgbàdo alẹ́kan sí.
1: Pray once again.
0: Oh, offer iboji.
1: Arrow of grace.
0: Offer iku.
1: Arrow of death.
0: Tó fẹ́ di àgbàdo lára mi.
1: I want to be away
0: from you. Tó fẹ́ sọ mí dáláì ní. Yesu Oluwa, ẹ gbàdúrà ohun tó ti lọ lọ́wọ́ mi tó sọ mí dá láì ní. Olúwa dá padà. Aláàánú mi tó ti lọ nípara mi tó ti lọ tó sọ mí dá láì ní. Olúwa ní ìlọ́pẹ dá wọn padà. Yesu Oluwa wa. Olúwa fi èmi ọjọ́ ìṣẹ́gun yà mí lẹ́nu. Gbogbo ẹni tó fẹ́ dúró bí ogun ayé mi. Ẹ má jẹ́ rí wọn mọ́.
4: Olúwa yìí ṣe ọjọ́ ìṣẹ́gun.
3: Ẹ má jẹ́ rí wọn mọ́.
0: Bó ti béèrè ó máa rí bẹ́ẹ̀. Alábàtú ẹ̀. Ọ̀nà ẹ máa
3: la.
0: Gbogbo ẹni tó sọ̀rọ̀ ẹ̀dí ìṣòro rẹ̀ ó máa parẹ́ ẹ̀dá. Ilẹ̀kùn máa ṣí. Wọ́n ti gba èrè iṣẹ́ rẹ̀ lọ́wọ́ ẹ̀. O ti di onígbèsè. A máa dé èrè iṣẹ́ rẹ̀
3: pẹ̀lú.
0: Wọ́n ti gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀. Wọ́n ti gba iṣẹ́ lọ́wọ́ ẹ̀. Wọ́n ti gba ọkọ lọ́wọ́ ẹ̀. Wọ́n ti gba aya lọ́wọ́ ẹ̀. Wọ́n ti gba mọ́tò lọ́wọ́ ẹ̀. Wọ́n ti gba àgbẹ́kẹ̀lé rẹ̀ lọ́sẹ̀ yìí lónìí yìí ní orúkọ Jésù pẹ̀lú àwọn oṣù mẹ́ta tí mo wà nú ẹ̀ Olúwa dá padà.
3: Dá padà.
0: Ẹ̀mí mi ìtẹ́jọ́ ń pélé tó rí sójú tó yọ ẹ lẹ́nu. Bíbélì ní kògbóná kò tutù. Ó náà máa pọ̀ jáde. Gbogbo kògbóná kò tutù nínú ilé rẹ̀ tí yóò jẹ́ káwọn ọmọ rẹ̀ gbọ́ràn sí ẹ lẹ́nu. Tí yóò jẹ́ kó o gbádùn ayé rẹ̀ Olúwa lè jáde. In Jesus name.
3: Amen. Èní ni ọjọ́ ìṣẹ́gun bàbá. Àwọn bo láti lè bá yí padà àti pé àwọn bo ni ìpàdé wà lọ́sẹ̀ yìí.
0: Gbogbo ẹni tó gbọ́ mi níbikíbi lónìí ọjọ́ ìṣẹ́gun.
1: Everyone hearing today Tuesday.
0: A máa wà ní atọ̀ bẹ́ẹ̀ ní àárọ̀.
1: We are going to be at
0: atọ̀ bẹ́ẹ̀ ní mọ́ndé. Ago mẹ́sàn-án àárọ̀ ni.
1: By 9 the morning.
0: Níwájú ìgboro yẹn dìrókò express road.
1: Gbogbo
0: ẹni tó wà ní Sokoto road òkè ọ̀rẹ́. Owó dé ìdíròkò ìgbẹ́sà. Gbogbo ẹni tẹ́ ẹ wà ní ti ń ṣe àgbárá. Gbogbo ẹni tẹ́ ẹ wà nílùú Sada Ketu Adiyowe Onígbòǹgbò Odúgbè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Títí dé gbogbo ẹni tẹ́ ẹ wà ní Ìjú. Gbogbo ẹni tẹ́ ẹ wà ní Ìjú lọ́tún lọ́sì. Gbogbo ẹni tẹ́ ẹ wà ní Olíbùkù Aṣore. Gbogbo ẹni tẹ́ ẹ wà ní Ìdẹ́dò. Gbogbo ẹni tẹ́ ẹ wà ní Yànà Yẹ́sí. Gbogbo ẹni tẹ́ ẹ wà káàkiri ní gbogbo títí dé ojú òre
1: Ọbásanjọ́.
0: Ẹ jẹ́ àpàdé lénìí. Ẹ jẹ́ àjọ gbàdúrà
1: papọ̀
0: lénìí.
2: and now we share that they
1: see
2: back on our new road that we put
1: to the
2: when can you party to bamboo by where
1: they are coming make sure you
2: party jail to buy power
1: you don't eat before you come
2: by where they are you can't party
1: fast let's
2: share that
1: we have a lot of
2: love to give by the way
1: amen
2: oh this shall awesome maje maje share
3: eja aduke lo
2: ero ti ele pe mi si 091 26
3: 26
2: 28
3: 28
2: 82
3: 82
2: 16
3: 16
2: e pe nibe yen WhatsApp ni yen pelu
3: text message WhatsApp e le fun ranse fun to ba fe pe yin ko ero
2: ero keji oun ni
3: 080 080 50 50 27 27 56 56 21 21
2: ero iketa
3: ero iketa
2: 070 070 69 69 94 94 99 92 92 making bad draft on the other line like one she
3: only
2: Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 12 1 2 15 1 5 68 68 43 43 bank keji ta le fowo to je church account o ma gbo ruko church jade ta la kokon yen Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ o ki mole ayo parish oun ni 411 411 01 01 89 89 25 25 2 2 ko si ohun to se to gbe o nitori jo 41 ele wo ni ta lo saju se fun mi ti emi o se mu pada nigba ti sam 50 number 5 ma so o ni ko awon eniyan mi mo mi jo awon to fi ebo dama jemu nigba ti number 14 ma soro o ni ru obo pe si olorun so ejere fun oga ogo mi e mo fi need ope yin ore yin ida mewa yin e fi ran pade lowo yo da fun yin okan yin a de pale awon ero ni mo ti pe fun
1: yen those are the telephone number
2: awon ero ti mo pe fun yen
1: bi onju bi ka gba dura fun yen
2: bi ti mo juwe wa ye wa
1: a ma juwe fun yin
2: awon account number yen
1: the so that is not too small
2: support
1: support the program
2: as put and lo yen okere gan
1: we have a short time
2: ale fi akoko
1: so that we add
2: but that you lower
1: the
2: agbodo so
1: yen
2: please support
1: you please support olorun
2: ade fun ni support
3: amen
2: lati dodo wa
1: to get to
2: ojo west lolujo wa ni ola ejo iwa lolujo wa ni command lay first command yen
1: o ki
2: mole cathedral 1 lay first command the color road number 7
1: o
2: ki mole street number 7 o ki mole street ni Kola Road
1: lẹ́yìn
2: fẹ́ǹsì kọ̀ọ̀mà níbo lẹ́tí wà bílẹ̀ gbà
1: ìyànà
2: pàjà ìpàjà gbogbo ẹyin tẹ́ ń bọ̀ láti tí
1: í ṣe ṣẹ́ fún
2: ẹyin tẹ́ ń bọ̀ láyọ̀bọ̀
1: abúlé
2: gbà gbogbo ẹyin tẹ́ wà ní mìíràn tàbí àgbàdo tàbí
1: ìjù
2: tàbí àgbàdo crossing
1: òwe
2: ìbàfò
1: agege
2: pẹ́sìnìmà
1: oṣòdì
2: máfolúkù
1: gbogbo
2: bí kíbi tẹ́bà ti ń bọ̀ pátápátá ẹ sọ fẹ́ lọ sí kọ̀ọ̀mà last bus stop awa ni iduroko espresso ni
1: waju
2: guru baba
1: 9
2: o'clock ni nola ni
1: olujo
2: wa
1: 9
2: o'clock ni laaro yi
1: bo
2: ni ojo thursday ani show ni ato gbogbo we ta ma we nte ma ni gbogbo agbegbe yen enjoy wa
1: ko
2: si en to be san wo nbe atun ta fe fun yin lo le aye de ma gba yin ni ojo friday ba kan
1: olujo wa
2: enjoy wa
1: ani
2: show
1: we have beach
2: ma je ma se lori wa
1: amen
5: wa cha ga ogun lo ma ja olorun Baba possibility ma
6: she yanu Celestial Church of Christ Okiki Imale Ayo Cathedral 1 to Kale 7 Okiki Imale Street behind Command Grammar School Ikola Agodo Ipaja Leko bi awon ipade adua ati si ojo Sunday se lo re o gbogbo ojo Wednesday lo sose ipade a possibility la ago meso wuro da ago kan san ojo Friday keji lo sosu ni so uru ma nwaye la ago mewa le esin ojo osun mi ma nbere la ago mewa wuro da ago meji abo san ewe ni CCC Okiki Imale Ayo Cathedral 2 ni Oru tokale si 5 Pasasi Anibaba Street off Oyenuga Street by Technical College Okeota Ona Ikorodu Leko gbogbo ojo Thursday ni pade a possibility laago meso wuro da go kan san Friday to kayin osu ni so oru laago mewa le aago mewa wuro da aago meji abo san le si ojo Sunday ma nwaye o farahan lawon pade adua won yi oro re a sese Prophet MS Fabiyi JP Loluwa nlo
7: fara lo wa adua 091 26 28 8216 tabi 08 05 02 7 5 6 2 1 Ekolepe 07 06 9 94 99 99
8: from Lagos. This is
9: Jordan.
10: This is Jordan 105.5
11: Nation with a voice for Untra.

0: jẹru ọlọlà mọ o.
1: O ke laye mi wa o.
2: Wọ́n á gbọ́dọ̀ yẹyẹ rẹ̀. They must not disgrace you. Torí ẹ ní ayẹyẹ ni ọ.
3: You are sent for celebration.
2: Ìtìjú
3: ṣe
2: ẹ̀sìn
4: yẹyẹ
2: jáde lára wọ́n fi àìsàn kan sí ọ lára.
3: They put the sickness in your body.
2: Olúwa nítorí tèmi.
3: Lord for my sake.
2: Yọ àwọn ìkálé wa pa. Yọ wọn kó pa wọn.
3: Single that the wicked in my home and kill them. Single them up and kill them.
2: Nítorí tèmi Samuel.
3: The God of me, my two Gabriel.
5: Àwọn ìka.
3: Olúwa yọ wọn pa.
2: Àwọn ọ̀dá ògo ilé bàbá mi.
3: Enemies of glory of my father's house.
2: Ẹ yọ wọn pa lẹ́yọ kọ̀ọ̀kan.
3: Single them out and kill them.
2: Single them out and kill them.
3: Ẹ yọ wọn pa.
2: Àdúrà Jésù ló wí bẹ́ẹ̀ o.
3: Jesus said so.
2: Ó ní àwọn ọ̀tá mi.
3: Say my enemies.
2: Tí ò fẹ́ kí n jọba lé wọn
3: lórí. Àtàwọn mi tọ̀rẹ́ ní ọba jẹ.
2: Ẹ mú wọn kẹ́ pa wọn.
3: Bring them here and slaughter
2: them. Àwọn ìka ibi àti bí mi. Kí n lè bá sinmi. Ẹ bá ń pa wọn o. Oh, yeah.

0: Jésù Olúwa, mo pàṣẹ àwọn aláàánú tó nílò, atolóore,
1: tí
0: ọ̀tá lé lọ,
1: kí
0: wọ́n padà
1: wá.
0: Àdúrà rẹ
1: gbẹ́,
0: àdúrà rẹ
1: gbẹ́,
0: ohun tó fẹ́ dà láyé
1: rẹ,
0: ó yà lọ dà, lọ dà. Olúwa yóò bùkún ẹ, àwọn tó máa
1: sponsor
0: débi ògo wa, Ọlọ́run rán wọn wá. Gbogbo ẹni tó sponsor ogun ayé ẹ̀mí wọn lọ sí. Tó bá mú ẹ kó gbó mi
1: lẹ́ni,
0: àwọn ìpàdé tí mo tò lẹ̀
1: wí kì,
0: àfi tó bá súnmọ́ bí tó
1: wà,
0: tó bá tilẹ̀ súnmọ́ bí tó wà,
1: o
0: gbọ́dọ̀ gbé
1: gbèsè,
0: àṣẹ Olúwa ni,
1: gbàgbé
0: àgbọn ẹyọ
1: kan,
0: onílọ́jọ́ májẹ̀mú
1: ìbùkún
0: lórí iṣẹ́ yìí o,
1: sọ
0: gbogbo Lagos
1: State,
0: ẹ gbogbo ayé tí ẹ wà ní ẹ̀rí Àbàdàgbì, àti agbègbè
1: rẹ̀,
0: èmi ò mọ bó ṣe máa rìn.
1: Ó
0: ní ìpàdé kan
1: tá
0: ń bọ̀ wá ṣe lọ́dọ̀
1: yìí,
0: bàbá ti parí
1: crossover.
0: Èmi sọ tẹ́lẹ̀
1: o,
0: àṣeyọrí
1: success
0: ó ló máa ṣe
1: o,
0: ẹni tó ran ogun rẹ lọ́wọ́, ẹ̀mí ẹ̀kọ́ lọ
1: sí ẹ̀mí
0: ọwọ́ ẹ̀, ọwọ́ ẹ̀dọ́wọ́ ìbùkún, ó dọ̀wọ́
1: ogun,
0: ó dọ̀wọ́ owó,
1: ó
0: dọ̀wọ́ ọ̀la, ó dọ̀wọ́ ọ̀la. Ìgbéyàwó yóò ní
1: dáadáa,
0: mo gbàgbé, mo sọ fún ẹ, nígbà tí mo bẹ̀rẹ̀ pé bí Ọlọ́run bá gbé ọ dé, máa rú ẹbọ láti
1: maintain.
0: Tó bá dàrú tán ọ̀pọ̀ ìgbà, ipa àdúrà máa ń fẹ́ lọlẹ̀, ẹbọ ló máa ń dúró.
1: So
0: gbogbo ohun tó ń ṣe
1: yìí
0: kò ń ṣe asán, mo máa sọ fún ẹ
1: lẹ́ẹ̀kan
0: sí, Ọlọ́run bá gbé ọ dìde, mo sponsor iṣẹ́ ìrànṣẹ́
1: rẹ̀. Gbogbo
0: ènìyàn,
1: everyone,
0: ẹ dá ọrẹ 2,000.
1: Give an offering of 2,000
0: each. Àtìyẹn sọ last week.
1: That's what I said last week.
0: Ṣé wòlíì yìí ń bí ìlì wa ni?
1: Is this problem building us?
0: Ó ní gbọ́n gba tó ń rí
1: ìyanu. Never when she got the miracle.
0: Mo máa tán pè ní
1: ìpè. She now does 2 words by the call.
0: Ó ń ṣe bílíìnì o.
1: It's not billing, sir.
0: Bíbélì pé tá a bá ń fi ọ̀rọ̀ bá ìbọn yìí.
1: Báwo ṣe when we feed you with the word?
0: Ẹ̀yẹ máa pèsè ohun tó yẹ
1: fún wa. You provide the need for this to
0: us. Ló máa jẹ́ ká máa padà
1: wá. That will help us to come back
0: more. Àwọn kan ló jẹ́ á máa padà
1: wá. Help us to come back
0: again. Ìwọ náà lè join
1: wọn. You too can join us.
0: You can do it.
1: O le ṣe.
0: Èló 2,000.
1: How much is 2,000?
0: Èló ni 1,000.
1: How much is 1,000?
0: Ọlọ́run fipá rẹ̀ ká.
1: Yes, that will not make you able.
0: Bí mo tún ṣe ń padà bọ̀ lórí ètò
1: ìlànà. I'll be coming again tomorrow.
0: Lórí olùrànlọ́wọ́ méje.
1: Over 7,000.
0: Wàrà olùrànlọ́wọ́
1: tiẹ̀. You have your own helper.
0: Pastor,
1: sir,
0: ẹ fún wa ní account number.
1: The account detail, Unity Bank. Unity Bank 0032393701. Again, Unity Bank 0032393701. Freedom Apostolic Revival International Ministry is the name of that account. Or you can use our Echo Bank account. Echo Bank account is 0970003215. Again, Echo Bank account 0970003215. Freedom Apostolic Revival International Ministry is still the name of that account. For inquiries and details, call us on 081-123-2 in 5 places. Or you can use 070-81-16-4090. God bless you.
0: Bí Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ wá, ẹ máa rí ògolo.
1: Mo
0: sọ fún ìtẹ́ ní First Bank
1: yẹn. Don't have the First Bank account.
0: Ẹ lè ṣe
1: síbẹ̀.
0: Torí ẹ lómi ò tí gẹ̀ẹ́tì Echo Bank
1: yẹn.
0: Na òní
1: today
0: ni mo ń gbàdúrà lórí gbígbé iṣẹ́ rẹ dìde.
1: Bó
0: ṣe ń ṣe ọrẹ yẹn,
1: àdúrà
0: ń bọ̀ lọ́dọ̀ ẹ. Mo gbàgbé Jésù padà bọ̀
1: lẹ́kẹ̀ẹ́.
0: Ẹ múra sílẹ̀. Pàdé mi láàárọ̀
1: yìí.
0: Gbogbo tó bá máa nẹ
1: fagbalẹ̀ gbogbo
0: ẹ̀ tó bá
1: ní
0: sọ fún ọ
1: pé.